0: What do you want? When you are to do? What do you want? What about to do? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? What did they want? Àwọn àna rẹ ti ń bá ẹka iye ọdún tó lò nílé ọmọ wọn láìrọmọ bí ìwọ náà mọ wípọ ti ń nìkan ìtìjú èyí tó kéré jù nínú ọmọ tó bí 42 years ni kò dẹ̀ tí ì rí ilé ọkọ lọ ṣé kò dẹ̀ tí ì máa di nǹkan ìtìjú bẹ́ẹ̀ yẹn ilé mẹrẹẹdì fún 20 years ìwọ náà mọ wípọ ti ń nìkan ìtìjú ọmọ tó bí lọ́jọ́ ọjọ́ sí táyé kí ọkọ oríire wípé bí ọmọ ọlọ́gọ òun ni gbogbo ará àdúgbò wá dẹ́mọ̀ gẹ́gẹ́ bí ọmọ onímukúmu àdúgbò sọ fún mi ṣé kò tí ì máa di ìtìjú báhun ìwọ náà wọ ọmọ ogún ọdún tó sì ń tọ̀ léyìí ṣé kìí ṣe ìka ìtìjú lélẹ́yìí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń gbàwé oúnjẹ kiri sọ́ọ̀mọ̀ wípé ìka ìtìjú nìyẹn ìwọ náà wọ àkárá iná fi dẹ́mọ̀ ní gbogbo àdúgbò ọmọ púpọ̀ ti ní ìka ìtìjú ìwọ náà wọ ọmọ tó lè lọ òyìnbó lọ́jọ́ ọjọ́ sí tó ti yọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé ọmọ rẹ náà ti dèrò ìlú òyìnbó ọmọ tí wọ́n padà dé sínú yàrá rẹ báyìí ó ti pé ọdún kan èmi àti ìwọ mọ̀ wípé ó ti di nǹkan ìtìjú fún ọ ìwọ náà wọ bàbá olówó ìyá olówó ni wọ́n ń pè lọ́jọ́ ọjọ́ sí ó ti wọ́n padà di bàbá olówó àná báyìí àní ọmọ máa fàṣọ ìtìjú ya láàárọ̀ yìí lórí afẹ́fẹ́ wọ ẹnikẹ́ni tí ò bá mú ọkà àdúrà wá sí orí afẹ́fẹ́ láàárọ̀ yìí ẹjọ́ ẹjọ́ lọ sọ ọjẹ́ àdúrà nítorí àdúrà lọ́wọ́ gbà lẹ́ni sọ́rí gbogbo kan tó dàbí ẹ̀gẹ̀ tó sinmi sí ọ lára tí àwọn ará àdúgbò ti fi ń sọ̀rọ̀ sí ọ tó gbọ́ àbí wọ́n fi ń sọ̀rọ̀ sí ọ tó ń gbọ́ àṣẹ jésù kristi ti káfárì mọ́ fi faṣọ ìtìjú yà agbára tó jẹ́ kí aṣọ tẹ́ẹ̀pì fàjà lọ́jọ́ ọjọ́ sí yóò faṣọ ìtìjú rẹ̀ yà adé ìtìjú jábọ́ kúrò lórí ìwà àtọmọ rẹ̀ àwọn tó ti nàka ìtìjú sí ọlọ́jọ́ tó ti pẹ́ yóò padà pàtẹ́wọ́ fún ọ àwọn tó ti yẹ̀yẹ́ rẹ lọ́jọ́ ọjọ́ sí yóò padà jòkó sí abẹ́ kẹrẹ́pí láti ṣe ayẹyẹ fún àtọmọ rẹ̀ mo mọ̀ wípọ́ ti lè bá ìrìn àjò rẹ débi wípọ́ ti rò wípé kò sí ọlọ́run mọ́ bó ṣe máa rí lára ẹni tí aṣọ ìtìjú bá ti pẹ́ sí ní ara nìyẹn ìkankan gbẹ́nu mi mo fẹ́ kéde wọ́n lẹ́nìkan gbọ́ mi tí ojoojúmọ́ ti di ọjọ́ ẹkú fún gbogbo àwọn aráalé rẹ̀ ló máa ń bẹ̀ wípé kó yẹ sunkún mọ́ ṣùgbọ́n nígbà tí aṣọ ìtìjú yìí ò ya gbogbo ìgbà tó bá ti rò dandan ni ó gbọ́dọ̀ sunkún bóyá tìtorí tiẹ̀ la ṣe sanwó rédíò láàárọ̀ yìí wípé gbogbo àwọn ẹ̀ka ìtìjú tí ò jẹ́ kó rẹ́ ìrìn ayọ̀ lórúkọ jésù ó máa pòórá níwájú rẹ̀ òun gbé mi lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó máa ń gbéra ńlẹ̀ yín ṣùgbọ́n sìn àìsàn ti dá ẹjúlẹ̀ sójú kan ó ti wá di ìtìjú fún ọ tí gbogbo ènìyàn bá wá ń kí ọ ṣé wọ́n rí inú yàrá tó wà yẹn jésù ló fẹ́ wá kí ọ lónìí jésù tó máa ń sọ ìtìjú di àpọ́nlé jésù tó máa ń sọ ẹ̀gàn di ògo jésù tó máa ń sọ ayẹyẹ di ayẹyẹ wípé ní agbára jésù tó kú tó sì tún jíǹde ó yẹ jésù wò ọ̀sán jésù mú ọ lára dá lórí akéde yẹn dídé ajọ ìtìjú fàyà lójijì ajọ ẹ̀sán fàyà lójijì ajọ àní fàyà lójijì ó jẹ́ arúgbó ni ó fàyà lójijì ó jẹ́ ọ̀dọ́ ni ó fàyà lójijì ó jẹ́ kókó ẹlẹ́rẹ̀ ni ó fàyà lójijì ánsà kì í ṣe pé mo fi ń gbéraga fún ọ o lè tẹ̀lé ọlọ́run baba lábíyamọ tí mò ń sìn yìí kí aṣọ ìtìjú ó pẹ́ mọ́ ọ lára kí tọ́ ní yẹ̀yẹ́ tó gbẹ mọ́ ọ lára mọ́ jésù yìí ni mo pè sí ọ̀rọ̀ tó dàbí bó ṣòro yìí wípé kó dá sí ọ̀rọ̀ rẹ ní ọ̀nà tó máa rú gbogbo èèyàn lójú wípé kó jọ ẹ lójú níbi tí àwọn èèyàn ti jù ọ nù gẹdẹgbẹ gẹdẹgbẹ ni mo kà ní òwe òwe 2318 ó ní wípé ìkẹyìn bẹ ní tòótọ́ ìyẹn túbọ̀ sí wípé kò sọ tó ńlá kọjá tí ò ní ọjọ́ ìkẹyìn ọjọ́ kan ló bẹ̀rẹ̀ ní ìlọ́ ló dẹ̀ máa parí ìwé òwe yìí náà ló sọ wípé àdínkẹ́ ìrètí wa kúrú àìsàn ó pẹ́ tó ti ní ìrètí nínú olúwa wípé kó faṣọ ẹ̀gàn rẹ yà lẹ́ni afaṣọ ẹ̀gàn yìí yà afaṣọ ìtìjú yìí yà màmá ó dàbí pé wà fẹ́ kúrò nílé láàárọ̀ yìí o kọ́ lẹ́ni gbogbo abiyamọ́ fẹ́ jòkó sílẹ̀ ẹ̀rọ yìí láti gbàdúrà lórí ẹ̀mí ìtìjú aago ìgbàlà 20 náà ni gbogbo ènìyàn máa lù láàárọ̀ yìí orí pẹpẹ ṣọ́ọ̀ṣì mo dẹ̀ ti ń gbé bọ̀ wọ́n ní tí àwọn ẹ̀mí kẹ́mi bá ti ń gbóhùn agogo ìgbàlà wọ́n gbọ́dọ̀ pòórá ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kẹlẹ̀ sẹ́ ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ìwà àtọmọ rẹ di nǹkan àtijọ́ ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ọmọ rẹ di nǹkan ìnúwọ́ lónìí mo lu agogo ìgbàlà sí létí wípé kó dákẹ́ bẹ́ẹ̀ wọ́n àti tí ọlọ́run ọba pẹ̀mí ní àdúrà tèmi yóò fi ní dáhùn ìpè tí wọ́n fi pèmí lọ́jọ́ ọjọ́ sí ni mo fi faṣọ ẹ̀gẹ̀ yíya sẹ́ ó ti sunkún láti january títí di àkókò yí ẹ̀rín ló sì kú ẹkù báyìí ẹnu ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dẹ̀ dá tó bá ti ń sunkún àní òní rógo ẹkú mọ̀ jeremiah 31:16 ó ní dáhùn rẹ dúró nínú ẹkú lórúkọ jésù òní kígbe lórí ọmọ èmi ò mọ bó ṣe pẹ́ nínú ìtìjú àlọ́ òní gbúrú rẹ̀ mọ́sẹ́ jésù látọ̀wẹ́ kò dẹ̀ lè jáwákulẹ̀ òní rógo ìtìjú mọ́sẹ́ ìtìjú ọjọ́ pípẹ́ lórí àwọn ọmọ yẹn ó dìtàn láti èní lọ èèyàn kì í tẹ̀lé jésù kó tún rí ìtìjú mọ́ òní rí ìtìjú mọ́ tọmọtọmọ jésù olúwa ìyá tó sọ̀rọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ejo wa soro re tan
1: an gbe le ofe lo je ka mo bi mojo mo wa dupe lowo olohun ori oke yi pe olohun ra ile fun oko
2: ni hallelujah
1: ninu osu ta mu tan yi tori mi o ti e le ro re rara ku ti e le ra
2: baby tabida melo le wa fe si
1: ife oko mo
2: iran lo pa
1: ara taji
2: mo si ri omo meje lara isi
3: ye
2: ibi na npe ni ile baba alabiyamo ka ma bi mo joni o ti bi okunrin marun obirin meji o ti ku obirin meta
3: meta beji beji a fi gbe mewa
2: a je 55
3: o balance
2: kilo ndagan
1: mo se ya dress amude telo
2: elo jo duro lori mejeun ko kan weyo kan se ba sile
3: ehn
2: o na pe ni ola sile
3: ola sile
2: ko ni gbo beyen meta lo ma fe lo bi eyo kan ni ko bi so ti gbo a de jobirin sugba to ba jokunrin wa tu se mi
3: okay ben ben ben
2: se an begege wa nbi
1: ben sir
2: begege
3: lo ko wa nbi
2: yo
3: e pe won wa
2: lo pa an begege wa o ti de o won de o
3: ah
2: awon e pa de wa o
3: aye won de to wo eyo mo
1: e to wo mo
2: won ni ke gba
3: e gbowo
2: e ka ba e kokko ma da le na
3: e dowo le
2: ah iya ile lo
3: won tun ni ke tun gba
2: won ni ke tun gba
3: omo meje tun gba
2: o da ke yan ma bi mo repete
3: be ni sir
2: to ba bi mo repete olo ma gbowo fo church
3: eh eh ma bo
2: o jo to me ba ti pe meje aya fo e lowo e se ma bi
3: ma bo
2: e ba mi fun lowo
3: eh eh
2: e tun lowo
3: e tun gba won fowo le
2: o try
3: owo re o
2: e ma lo e ko wo yin
3: owo ti po e ba won ko si nylon
2: eyin te ba sa fo nje teba ti de ode ya meje ame agba meje on na agba meje
3: ye
2: sara yin te ki fe bi mo repete ohun lo yo le yen
3: lo yo le yen o
2: e lo wa omo kun omo
0: ase ko lati ye o fun awon ma segun ya lo gba sotu sosi kagu ara ti jesu fe faye wada ba o le ri ko lagbadu ejaye leko lona AIT yen so fun olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn ni o wa ri re gba meye ba ti gbadura to ni tumọ bayi eyan fi ore to ni tumọ si o la wa mo si esi pe ni ore adura mi gba ma tenu ma adura ti o ba ti nda wu pe aso etiju faya e de ti mo gege bi ise wa ko si ye te le fi ranse olorun baba alabiyamo o
3: aye lo wa
0: hallelujah
4: hello hello prophet 090 60 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 fa keye emmanuel lo ma gbe jade first bank
0: abiyamo
5: from lagos this is
6: jordan 105.5 FM.
7: This is Jordan 105.5
8: station with a voice for

0: 105.5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi tielo dojuma. Amen.
1: Ogo mani fun Olorun loke fun gbogbo kan si olugbo to ngbo mi ka kiri gbogbo orilede agba nla aye e o ma dupe lowo baba mi dupe lowo oni majemu eni to show en to pon eni eni to yes en ti o je ko ti duku eni ti o je ki aye ti swe duku osan gangan ni gbogbo ile to gbe ngbo mi ma dupe lowo baba mi lekan to je ko ri ojo ta pe ni kini baba mi je ko ri ojo ti a pe lojo olusegun aja segun o ti ri ojo tuesday ni gbogbo ile to gbe ngbo ti baba mi je ko ri ojo ta pe lojo olusegun aja segun bo si bi ti pepe e wa kilo o ma se ni bi pepe he ni pe o ma yi nile ni igba meso toto lati ma dupe lowo baba mi baba re eni to fun e na pa to je ko ri 18/8/2026 ni gbogbo ile to gbe ngbo mi ja bo si bi pepe ja jo hallelujah 18 ati ogo 18 ko fi dupe lowo eni to so ẹni tó pẹ mọ tí ò jẹ kó ti dùn ẹni tí ò jẹ kó ra máyé bó ti wá ń dúpẹ tó bẹrẹ sí ní gbára ìwòlí íńtẹẹtì mọ ọlárin iwájú ọlágbèmí jp anonimo ìgbà kí ni bá bá mi arúgbọjọ ní kájà sọlọ tó rọ yámi ń dí ẹnu àkókò rẹ jájọ ìrìn àjò ẹmí ká gbọn tó ní májẹmú ní gbọgbọkọ tó ń tẹlé sí mi máa ń tó rọ ẹyá ọyá fún mi létí ìgbọ rẹ gbága ìjókòó rẹ sí mọ mi ká gbọn tí bá bá mi ní látòkè fún gbogbo ènìyàn ọyá jájọ ìrìn àjò ẹmí yá padà sí Genesis 27:38 kí ló wí
2: Isọ̀
1: wí fún bàbá rẹ̀ pé
2: ire kan ṣoṣo ni ìwọ bàbá mi.
1: Ìwọ ire kan ṣoṣo ni ìwọ bàbá mi ní.
2: Súre fún mi.
1: Súre fún mi.
2: Àní.
1: Àní.
2: Fún mi pẹ̀lú.
1: Fún mi pẹ̀lú.
2: Bàbá mi.
1: Bàbá mi.
2: Isọ̀ sì gbé ojú rẹ̀ sókè.
1: Ó gbójú sókè.
2: Ó sọkún.
1: Ó sọkún.
2: Isaki bàbá rẹ̀ sì dáhùn.
1: Isaki bàbá rẹ̀ dáhùn.
2: Ó wí fún pé.
1: Ó wí fún pé.
2: Wo.
1: Wo.
2: Ibùjókòó rẹ̀ yóò jẹ́. Ọ̀rá ilẹ̀.
1: Ibùjókò rẹ̀ yóò jẹ́ ọ̀rá ilẹ̀.
2: Àti ibi ìrì oòrùn.
1: Ibi ìrì oòrùn.
2: Láti òkè wá.
1: Láti òkè wá.
2: Nípa ìdá rẹ ni ìwọ yóò máa gbé.
1: Nípa ìdá rẹ ni ìwọ yóò máa gbé.
2: Ìwọ yóò sì máa sin arákùnrin rẹ.
1: Ó máa sin arákùnrin rẹ.
2: Yóò sì ṣe.
1: Yóò sì ṣe.
2: Nígbà tí ìwọ bá di alágbára
1: tó. Tó bá di alágbára tó.
2: Ìwọ yóò já àjàgà kúrò ní ọrùn rẹ. Bóbí
1: mo bó ti ń gbọ́ wọn náà nílò láti di alágbára kó lè bá já àjàgà ọrùn rẹ. Bẹ̀tọ́ ní májẹ̀mú ní kí n tún súre má gbàgbé o àná ẹ̀ní eré ní bàbá mi ní kí n fi sún gbogbo ẹ̀yìn àkọ́bí ọmọ pátápátá ní májẹ̀mú ní kí n súre fún mo bí ṣùgbọ́n o nílò láti di alágbára padà alágbára tọ̀wọ̀ yóò ṣe kíni o lè já àjàgà táyé fi sí ẹlọ́run lé bàbá ibikíbi láti fi sí ẹlọ́run tó wà fi kó o já alágbára nínú olúwa àti agbára ipá rẹ ni ó mú kó já gbogbo ẹ pátápátá bóyá.
2: Jakobu.
1: Isọ̀ kórira Jakobu.
2: Nítorí ìrètí bàbá rẹ̀ sú fún.
1: Torí ìrètí bàbá rẹ̀ sú fún.
2: Isọ̀ sì wí ní ọkàn rẹ̀ pé.
1: Isọ̀ wí ní ọkàn rẹ̀ pé.
2: Ọjọ́ ọ̀fọ̀ bàbá mi sún
1: mí. Ọjọ́ ọ̀fọ̀ bàbá mi sún mí ìtìlé.
2: Nígbà náà ni èmi yóò pa Jakobu arákùnrin
1: mi. Nígbà náà lòun yóò pa Jakobu arákùnrin mi. Tó gbọ́, mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run, má foró yoró, má dẹ̀ gbẹ̀san, mo bí ti Ọlọ́run ni ẹ̀san, ohun tó lè wù kó débẹ̀ tó bá dalágbára, mo bí kò sí ohun tó lè gbẹ padà. Ẹ̀tọ́ ẹ nílé bàbá rẹ̀ ẹ̀tọ́ ẹ nílé ìyá rẹ̀ ń lò láti di alágbára ìwọ náà fara hàn nínú ìpàdé ìkájọgbà kó lè di alágbára láti lè gba ìkógun rẹ̀ nílé bàbá nílé ìyá rẹ̀ láti lè já àjàgà tó lè kó máa dojúkọ ẹ̀ kí lọ́ọ́ fi parí ẹ̀ ṣé bí nítorí ìgbàlẹ̀ mi rẹ̀ onímájẹ̀mú ti turu mí sókè nítorí ìgbàlẹ̀ mi àwọn kan ọwọ́ rẹ̀ ti kó fẹ́ jẹ́ ó ti pa àìmọye èèyàn àìmọye èèyàn ló dá lóró àìmọye ayé ló ń ṣọ̀fọ̀ àìmọye ayé ló ń sunkún ẹ kún àwọn kan láyọ̀ tiẹ̀ inú wo bí ibi tó ń gbé nínú ogun ni òun fogún jà àwọn èèyàn wọn náà dẹ̀ tún gbé nínú ogun mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ẹ wo bí bá ń kọ gbogbo búburú ọwọ́ rẹ̀ sílẹ̀ kó o fàyè rẹ̀ fún jésù yóò sì dára fún ẹ 1 John 3:8 kí ló wí.
2: Ẹni tí ń dẹ́sẹ̀.
1: Ẹni tí ń dẹ́sẹ̀.
2: Tí èṣù ní.
1: Tí èṣù ní.
2: Nítorí láti àtètèkọ́ṣe.
1: Láti àtètèkọ́ṣe.
2: Ni èṣù ti dẹ́sẹ̀.
1: Èṣù ti dẹ́sẹ̀.
2: Nítorí èyí ni.
1: Nítorí èyí ni.
2: Ọmọ Ọlọ́run farahàn.
1: Ọmọ Ọlọ́run farahàn.
2: Kó lè pa iṣẹ́ èṣù.
1: Nítorí èyí ni. Ọmọ Ọlọ́run farahàn. Kó lè pa iṣẹ́ èṣù. Ìwọ náà jọ jẹ́ kí gbogbo iṣẹ́ èṣù ọwọ́ rẹ̀ kí ẹni tí mo polongo rẹ̀ fún ẹ Jésù Olúgbàlà pa gbogbo iṣẹ́ èṣù lọ́wọ́ rẹ̀ kí wọn náà dé padà di ọmọ ọlọrun pátápátá níbi tá a dé bọ́ síbi pẹpẹ já lọ gbàdúrà wà á máa kígbe olúwa o òun jẹ òru tá a fi gba nǹkan lọ́wọ́ mi tá a fi gbàṣe lọ́wọ́ mi olúwa bá a fi náà ti àrà gba ìṣeré mi padà we are two. Ma botaneba. Rigada dada dada. Riboto e keleba. Ma zute palaba. Rigada dada. Yes. Oluwawa. Amen. Nibi ta de gbogbo eniyan. Iwo na gbo mi nle. Nibi to gbe gbo mi wa ma so tele. Oluwa gbogbo emi o foto wonu mi. E fi na ti jade. O fo jade. Mo tu wonu osu. Kejoba o ya dua ma bota legada rigada tata mozuketa protoya me tudi baba riba mazu eklinda ambrodobush leda baba baba yesu oluwawa amin nipita de gbogbo eniyan samu ni ko kasi nipita gbede banka sam 3 poti ka segun de ka sam 9 poti ka segun de ba mi ka sam eh tu sinu e ibe logun yen ma wo de se patapata robi o pari na ni bo tin ka segun e ma dale baba mi wa ran mi si enikan nile o kan de jilorun ndo e mo so tele ofa to pe lorun oluwa fi na ti jade tele yeti re ko de so yesu oluwa wa amen enikan wa ti ofa ba leyin ofa to pe leyin e o nje ko fe ma kayin ko Oluwa fi na ti jade.
2: Amen.
1: Ofa yen ko gbina.
2: Amen.
1: Fo ro pa be. Ogun yen ti se. Jesu alagba wi wa. Amen. Baba mi ni enikan le ipo kan. Mo be loruko Olorun. Gbadua dada o. Ko ma ni pe o ba jakule ni lapade. Yo si dara fun e. Jesu alagba wi wa. Amen. Nibi ta de gbo kan ja joko. Engineer ni alo ni agbara. Oya ma oruko yin kini Jesu se.
3: Orúkọ mi ni Miriam Adeleke.
1: Miriam Adeleke.
3: Láti
1: command.
3: Ní bí on the 7th of June.
1: On the 7th of June.
3: Wọ́n wá gbọ́ sí pé ó rẹ̀ mí.
1: Wọ́n
3: pè mí pé mọ́ mi.
1: Ṣé bàbá yín kú?
3: Wọ́n wá ní Thursday, aṣòkú tán. Wọ́n wá di pé njọ Friday orí kan fún mi. Ní iye lágbára kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi. Gbogbo wọn ṣàbẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe prayer òróró gbogbo ẹ̀. Orí yẹn wá lọlẹ̀ bọ́ nígbà tí mo wọnú omi báyìí ilé ni mo wà àwọn wá dáhùn pé kí n tẹ̀lé àwọn lọ mo ní mi lówó mọ́tò mi ò lọ wọ́n wá ní kí n nù ṣó pé àwọn máa sanwó mi kí n tó lọ wẹ̀ kí n tó bọ́ tàwọn ti já mi lẹ̀ lébọ̀ mi wá ní kódà mo jẹ́ ní 15 jẹ́ kí n fún ẹ kó máa lọ
1: mo
3: ní mi lọ mo bá jókòó sínú iṣẹ́ ọ̀fẹ́ mi ẹ̀rẹ́ ni óò dẹ̀ máa lọ kó wá wo nǹkan tí mo fẹ́ ṣe wọ́n gbà tí máa fi dé bí báyìí mo ní àwọn ọlọ́run ó ti rẹ̀ mí ma gbadura bo ngba ti ororo yen ma te da omi ati
1: ororo yen le yi lori
3: won yo kokoko ni arin
1: won yo kokoko laarin ori e de ba patewo fun Jesu
3: o de fi ele
1: o de fi ele lo ba lo e patewo fun Jesu kapisi olowo egbe ri Miriam Adeleke lati koma egbo se ti baba mi se ani to soku ya ni tan ti ori kan bere si ni san ti o mo ani gbogbo ti won ni ni won lo si mami kan ma ni ko nisu ni program bo ti nisu to ti wa program eniyan tun jaale enikan lo tun fun ni 15 lati wo moto o debitan labe si dororo gestimani gbadua famu eyan omo mi ba soriri agbara olorun o so to ba o kese o ti mu ori na ku lesekese ti o deni ti won fi bi ori pa o ki won da loru a lo laru ikuri tabe ori ofe ti Miriam Adeleke rigba won na rigba ko sa ko to se yen ki o ki na mi mo ti jade ko si ma fa yo dupe Jesu oluwa wa amen nibi ta do fe fe ni o se bi ta de ni ke fe ma rin to wa lowo lo jutu dodo o sub number meji ni o pe fun e ibe ni ko je ka ti so oya
2: 08033462861
1: o ma dara fun e ja jo foju roju me ma gba pe pade kan ti o waye la ro leyin na ni foju roju pẹ̀lú wòlí ọlọ́run tó ń gbọ́ ní gbogbo ilé tó gbé gbọ́ mi pátápátá ìwọ náà gbìyànjú mo bí kò wà nínú ètò yẹn níbo ló ti gbọ́ mi gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ mi ní ìkòròdú odó ń gbóyàn kí ló ń dúró ṣe máa tú ọjọ́ ta ìwọ náà máa bọ̀ owó dé onírin máa bọ̀ nínú ètò yẹn láàárọ̀ gbogbo ẹ̀yìn ti bẹ́gà mọ̀ wé máa bọ̀ kí ni ìwọ náà dúró ṣe pẹ́ẹ̀sì ni máa gégé ọgbà agudà ìwọ náà máa bọ̀ orílẹ̀ agbọ́ ti kú yọ̀wọ́ mọ́tò tó ń lọ sí ìyànà pàjá bọ́ọ̀lẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ ẹni wọlé níbo ló ń lọ number 5 victor ọlá ìyá avenue bákan náà gbẹ̀yìn tẹ́ gbọ́ mi ní sango ojú orí àtọ̀ ìyànà yẹn sí gbogbo ẹyin tí bàdá gírí sẹ̀mẹ̀ bọ́dà kú tọ́nu akọ́wọ́njọ máa bọ̀ dọ́pẹ́ mú wọn náà máa bọ̀ gbẹ̀yìn tẹ́ gbọ́ mi ní kẹjà máa bọ̀ ó ṣòdì mú ṣe challenge alaka ma bo obalende gbogbo bi to ti gbo mo to na si anapaja ball ni under bridge ibi to ti ball opposite ni ko funo si awon lokada po de pete me gbokada ko po lo si yanodo number 5 victor la avenue o ti di odo wa na ni oju oni ti e won na de fayo dupe jesu oluwa amen gbogbo abi amo ti o le se ke ma ran wa lowo e wo bi e lo galaye gbogbo ojo te ba lo e ni toroje o ma ni ani to ati ani seku jesu oluwa amen irugbin solomon 2000 o le furugbin 10000 o kan so 5 o so 20 won na graduate mo ba ti se anoint owo re mejeji to ro wa leyan fi ngbare ese leyan fi ndibi ti re wa omo afowo egbare won na afowo egbare eyin package irugbe abiyamo wa ni mo ti jiya lori omo mi to gbodo to fi oju ale wo bi kin tun wa ma rare lori omo to jise jiya won ni yare da yare nrare o je ko rare iwo na gbiyanju ko wa ninu lati se irugbe yen laaro bo tin se wa pe woli wo bi ma so e fe leyin to ba ti fi si account yen anoint ori ara re anoint omo yen ori omo yen irugbe ni odo gege bi ipenija yala ni sabi lojo la o le anoint eniye anoint aworo re o de fan eni kan ni kini account number access bank ni ma call 00960742211 access bank olariwaju solomon olagbemi eni kan won ti ri ko 00960742211 access bank olariwaju Solomon Olagbemi bo tin fi si omo ni kuma lori bo tin fi si wo bi won ni fi ku omo pokiki omo re Jesu Oluwa wa amen nibi ta de o fe pe woli ma flash woli oya
2: 08026613610
1: e ka
2: legos 08026613610
1: ikeji
2: 08033462861
1: 08033462861 abi won na no kan lowo lati ma fi ran wa lowo ni gbogbo igba enikan ni account wo lo yolu gtb ni o ya ma call 00164997233 gtb olariwaju solomon olagbemi enikan no won ti ri kan 00164997233 gtb olariwaju solomon olagbemi bo tin fi si omo oni ku me lori iwa pe mi kin sure fun ati le re yo si dara fun e Jesu Oluwa wa amen ma gbagbe pe sunday meje kan se lo ni ana paja obi monday meje kan lo ninu ifo wednesday meje kan lo ninu ifo tuesday meje kan wa ni ana paja thursday meje kan lo wa ni ana paja ati sunday kan na tun wa ni ana paja ki lo se obi gbiyanju ko attend o de le mu appointment date latori afefe mo ba de ti se yo de la fun ta ba ti po nbi an lo sinu service ni ya pade me ju oni ti e won na de ma fa yo dupe obi ma gbagbe pe to ba ti mo ninu eto mu enikan dana be ni meji obi ma gbagbe pe pala kuku ba kan na la Yesu Oluwa wa
4: from Lagos this is
5: Jordan
6: 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: àti òpin ọmọ àti òkú ọmọ dédé ni wọn. Ẹ bá ń bí ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ yín ẹni iṣẹ́ kí n lọ kọ́. Àwọn ọmọ òpè ní padà ṣaṣẹ́ wo ń bẹ̀ yẹn torí pé wọn ò kọ́ nǹkan kan. Ayé wọn ìyálé adé kò yá dáadáa. Ọmọ lásán ìkejì ajá ni wọn. Bóyá bàbá sọ̀rọ̀ lónìí wọ́n lè gbọ́. Bí wàásù gbóná bí ọmọ òpè ọkàn mọ wò ni kò sí tó yé. Wọ́n bẹ̀rù òpè èèyàn láti fi mú wọn lógun tàbí láti fi wọ́n ṣiṣẹ́. O ti kó bára rẹ̀ wọ́n á pa yín pọ̀ ni. Kò sì sí ní ta fẹ́ ṣe mixture ni. Bọ̀ tó ọba lè gbàdúrà Ọlọ́run lè yí ìpadà. Ó lè mú ìyípadà. Ẹ̀mí ń bi ẹdúró sí ẹni bàbá. Má fún mi lọ́mọ òpè. Jésù Olúwawa táìmù ti lọ kí lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta bàbá ọmọ ahun. Ọmọ kí mo pè ọmọ tó láhun. Wọ́n máa ń bi o ètò ẹ bá rí tọ́jú ọmọ lásán yóò tún láhun mọ̀. Màmá ẹ kọ́kọ́ gbọ́ ilé ìtọ́ ọba ti bí ọmọ ahun o rọmọ bí. Kò sí tó lè ná sí tí ó mọ òre kò ní san fún ọ. Ọjọ́ ahun ni nǹkan mọ parí sí. Tí pásítọ̀ bá ní kìkì ahun nínú tí ó ti ẹ ti bá ṣọ́ọ̀ṣì yìí ò ní lọ wájú. Òun ló jẹ́ mọ́ wo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹgbẹ́ ìkìlọ̀ yìí. Inú lílawọ́ ni ògo wà. Inú bíbélì ni ẹnìkan ń bẹ tí ń fọ́nká ń pọ̀ sí. Ẹnìkan ń bẹ tó láhun tí ń há mọ́wọ́ ń dolò sí sí náà ni nínú ìwé Proverbs 11:24. So aláwọn kan tí wọ́n jẹ́ ọmọ ahun. Kì í wá sóhun nìkan lọ́láhun sí o. Kì í ṣe ìrèyè yìí nìkan lọ́láhun sí o. Ọláhun sí ara rẹ̀. Ẹ̀yin nǹkan bẹ́ẹ̀ bí ọmọ ahun nìyẹn ahun ní ọ́ látilẹ̀. Ètò yìí ọjẹ́ ń gidi síra rẹ̀ ò lè jẹ́. Màmá mi ò lè dá oúnjẹ lásán mú. Olówó oko pamọ́ ni. Mo láwọn bàbá olówó ládùúgbò tọ́jẹ́ pé wọ́n láhun jù. Tá ń da lè lọ. Àti jẹ́ ń gidi sínú wọn ó diṣẹ́. Àti ra nǹkan gidi ó dọ̀nà. Mo ti kìlọ̀ fún gbogbo ẹ̀yin màmá yìí. Owó tó kù lọ́ọ̀rẹ́ lọ ra fóònù gidi. Tanná sọ́bẹ̀ tó ń gbé kì ọba ti kú okú náà nù. Ẹ máa ń jágbe mẹ́nìkan yé láhun. Ọmọ tí ìyá kan bá wọn bínú ó bí ọmọ òpè ó bí ọmọ ìkà ó tún bí ahun. Ṣé ẹ gbé kò bímọ. Lọ́jọ́ tí ìyá kú wọ́n ní wọ́n lọ ra kó sí. Ó ní ẹ bá mi mú àga tí ń bẹ níwájú ìta ẹ bá wa tu bẹ́ǹchì iwájú ìta ẹ jẹ́ á sìn ìyá síbẹ̀ ẹ járe ẹ járe ẹ sáré. Bíbélì ni ẹni tó bí ọmọ tí ò.
1: Jordan 105.4.
0: Ọmọ sí ọmọ ìsẹ́nú ọ̀sán jù. So ìyá lè bí ọmọ mẹ́fà ó lè bí ọmọ márùn-ún kó sì jẹ́ gbogbo wọn ní láhun tí wọn nìkan wọn mọ̀ wọn ò rántí rẹ. Ẹnikẹ́ni kí mo fẹ́ ṣe ṣe léyìí ọ gbàdúrà ni o. Bọ́yọ́ Ọlọ́run lè bọ ọ̀tọ̀ kan tí ọ̀bọ kọ̀ǹfàtì ẹ̀ ó ní ẹ sọ fún igi búburú pé kó di rere. Ìyá kan bí ọmọ mẹ́fà ọmọ mẹ́fà ló bí àwọn ọmọ méje ló bí àwọn ọmọ méjèèje yẹn wọ́n sì wo màmá wọn sùnsùn. Nígbà tí màmá wọn ní kí la fẹ́ jẹ báyìí ó ní kò sí nǹkan kan ó ní mo ní owó kan lọ́wọ́ ẹ̀kọ́ lásán la lè fowó ìra. Èèyàn méje ni ó sì jẹ́ èmi nọmba 8 kò sì sí ní tí mo fẹ́ jẹ. Bọ́ọ̀mọ aláàánú ó sì sọ̀rọ̀ nu wọ́n sì lọ ẹ̀kọ́ méje. Ó ní mọ́ìn mi ẹ bòkele kọ̀ọ̀kan nínú ẹ̀kọ́ wa ọmọ aláàánú. Ìyá yẹn sì dìde ó sì bòkele kọ̀ọ̀kan. Ìgbà tí èbòkele kọ̀ọ̀kan ó ti jẹ̀kọ́ mẹ́ta lọ. Essence tó fi bímọ nìyẹn. Ayọ̀ tó yọ jẹ́ ìyọ ọlọ́mọ púpọ̀ nù. Ìyọ ọlọ́mọ púpọ̀ ayọ̀ rẹ̀ nìyẹn. Kọ́ jẹ́ wípé wọ́n bá kú òǹbí kọ́ yá bí wọ́n bá kú òǹbí kọ́ yá bí. Tí gbogbo ẹrù òfin ní bọ́ sórí ọmọ kan wọ́n wá dẹrù lórí ẹyọ kan hun. Ẹyọ kan náà ti wá sọ pé ọmọ rẹ̀ mi ọmọ rẹ̀ mi títí tí wọ́n fi wò pa. Ṣé ìsàhun alẹ́yìn àwọn sọ́ọ̀sì tá a bá bẹ̀yìn ẹ wá dáwó báyìí yọ mọ wò ní ìwà tó dìde 2000 èmi kí n fi pọn pásítọ̀ lè. Ẹ dìde ẹ gbé ọwọ́ yẹn sórí báyìí. Gbogbo ìmísí tó jẹ́ ti òkùnkùn lára rẹ wàá fòkè ṣe àmì ni gẹ́gẹ́ bí ọmọ gidi iná olúwa kọ́ gbọ̀n dànù. Ọmọ tí wọ́n fi ń yangàn ọmọ tí wọ́n fi ń sakọ ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ẹ ṣe àmì òní wàá yà. Kí Ọlọ́run tó pọ̀ nípa àtagbára kó fún ọ lólú ọmọ. Edumare fún mi lólú ọmọ.
2: Edumare fun mi loluwa ma.

0: dayo de solo awa mo gbadura gbogbo ilekun ti won ti faye ti ko ma shift ilekun ise ko ma shift eto isuna ko ma shift omo bibi
1: your children
0: ilekun shift ma torira
1: your guys
0: ilekun shift ilekun ilu oyibo ma si iwe igbelu lamerica ni london ni canada ni ro ilekun ma si egba we igbelu eyin to sunkun lori omo e je won omo e o ni sunkun mo in the name of jesus e ki gbe bi te adu eleile en ba ri gba yo ri esi lese
1: kese instant answer
0: awon alaanu to gun ti le lara
1: mi bere ba to da ba to chase away from me
0: wa ni majemu ma le won
1: ka mo bring them back
0: ma mu obo ẹyin ogun ọrun àwọn olóore sí ogun ti lé lára
1: mi
0: ẹ darí wọn wá ẹ darí wọn wá gbogbo aláàánú
1: mi
0: náà fogun lé lọ ẹ máa darí wọn
1: bọ
0: ẹ darí wọn bọ
1: oyè
0: oyè oyè oyè oyè gbogbo olóore aláàánú tí wọn ti fi ayé lé lọ ẹ máa darí wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ bá ń dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹyin olóore ẹ máa bọ ẹyin aláàánú ẹ máa bọ olúwa wa àwọn olóore tó tó aláàánú tó tó kí wọn jíṣẹ fún ọ ó kú ọ̀nù ìdádúró ó kú ọ̀nù ìdádúró ìdádúró ayé rẹ sáré ọ̀rọ̀ rẹ dayọ
1: gbogbo
0: ẹtẹ wa social media ẹ
1: share
0: video seven times àdúrà méje ó gba kó ṣí alẹ́ méje èèyàn méje gbúdọ̀ rí láti
1: pa
0: ẹ wá gbàdúrà ní dandan ayé mi dìde my god ní dandan bó ṣe wulẹ̀ kó gúnlẹ̀ tó ayé mi dìde wà ní joseph padà dìde mà á dìde lásàrò jí dìde ayé mi dìde ayé mi dìde iṣẹ́ mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde wà á gbé ara ẹ ayé àwọn ọmọ mi dìde lónìí o mo gba ìdìde mo gba ìdìde ọmọ ẹgbẹ ayé mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde ayé mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde máa yí agbẹ́ta bá sáta yàrá yàrá yàrá ayé mi dìde ìṣẹ̀ mi dìde
1: ìgbéga mi dìde
0: jẹ́sí olúwa wa ayé rẹ dìde iṣẹ́ rẹ dìde ayé rẹ dìde iṣẹ́ rẹ
1: dìde
0: ìpè rẹ dìde
1: in the
0: name of Jesus mo gbàgbé o last 3 days of the month
1: 29-31
0: a máa wà lórí
1: òkè
0: àdúrà yẹn gbà ó lẹ́rì náà gbogbo àwọn ẹ̀rí tó bá gbọ́ táwọn èèyàn sọ
1: báyìí
0: nítorí pé wọ́n make attempt àdúrà máa ń gbà.

0: Ẹ̀ríkan, orúkọ mi ni Anna Ọlánìkẹ́ láti ìlú Ìlérò. Nígbà tí ẹ wá sí ìlú Ìlérò, bàbá ẹ fún wa ní òróró wáìtì kékeré báyìí. Mo tọ́jú òróró wáìtì yẹn pamọ́ torí pé ọmọ mi kan lọ wà ní ipò lóyún. Ọgbà tí ó di ọjọ́ tí yóò sọ̀kalẹ̀ ọjọ́ yìí, èṣù fẹ́ gbógun, sàtánì fẹ́ ó fẹ́ dìtẹ̀, ṣùgbọ́n agbára Ọlọ́run ṣe bí ọba, ó ju gbogbo lọ. Bàbá tó yá, àwọn dókítà sọ wípé àwọn fẹ́ ṣe ọpérésàn, pé kí wọ́n lọ sẹ́ẹ̀tì tíátà. Mo ní mo kọ́ lórúkọ Jésù. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo rántí pé mi ìrántí gbé òróró mi nílé. Mo pe ọmọ mi ọkùnrin tó tẹ̀lé mi lọ pé sáré bá mi lọ sínú ilé. Bàbá mi gbé òróró mi wá àtòróró funfun àti omi Bethsaida tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìgbà tí wọ́n gbé dé, mo sọ fáwọn nọ́ọ̀sì pé mo fẹ́ dọ́dọ̀ ọmọ mi nínú labour room. Wọ́n fún mi láàyè láti débẹ̀. Bàbá, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, mo gbé òróró yìí fún wọn. Wọ́n bù sí ní ojú ara. Mo ní kí wọ́n fún mu, kí wọ́n fún ní òróró white yẹn mu, kí wọ́n fún ní omi Bethsaida mu. Bí wọ́n ṣe fún báyìí, mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Mo ní Ọlọ́run Mustafa, ojú etí aládùúrà, ojú ọ̀gbọ̀dọ̀ tí ọ̀, Ọlọ́run òrè òwúrọ̀. Mo dúró sí ẹnu ọ̀nà labour room. Mo bẹ̀rẹ̀ sí ní pe orúkọ bàbá. Ọlọ́run ṣiṣẹ́ ìyanu. Ìgbà tí wọ́n gbé ọmọ yìí jáde, tọmọ yìí bí ọmọ yìí fúnra rẹ̀, Dr. Gbẹ́mẹ̀ sọ pé láì ṣe CS ó sì bímọ yìí fúnra ara rẹ̀. Àmúgbé Ọlọ́run ga o. Bàbá ẹ ṣé, mo dúpẹ́ o. Ìpè yín pé mi o. Ẹ ní fọmọ ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o. Ẹ ní faya ṣiṣẹ́ rẹ̀ ńṣẹ́ o. Àmì òróró yín yóò máa tẹ̀síwájú sí ni o. Bàbá mi ò tó gbàdúrà fún yín o. Ọmọ kékeré ni mí o. Ẹ ṣé, mo dúpẹ́ o. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé, mo dúpẹ́ o.
1: Ẹ kú ọ̀lẹ́ sà, ẹ kú ṣe Olúwa o. Olúwa ṣàgbára jọ tó o. Èmi náà ti lẹ́rìí ni o dádì. Mo ti lẹ́rìí o. Mo ti lẹ́rìí orúkọ mi ni Mrs. Afolabi Afolasade láti ìjọ Ìsàwò branch. Ìdí ẹ̀rí mi lọ báyìí pé ó ṣẹlẹ̀ ni pé ìgbà tí a wọ May 1st, mo wá ṣàdúrà fún wọn lọ́rùn sọ́dọ̀ Ọlọ́run ṣe bí ọba wípé oṣù yìí o, double blessing ni mo fẹ́. Torí pé ọmọ mi May 30 ni bẹ́ẹ̀dẹ̀. Bẹ́ẹ̀dẹ̀ bàbá mi náà, bí bàbá mi nílò Olúwa, bàbá ṣe bí ọba pé May 27, pé double blessing ni mo fẹ́ o. Nígbà wá di May 30 yẹn, mi ò rẹ̀ ní ìkankan kó ṣe nǹkan kan fún mi. Mo wá sọ fọ́lọ́run nípa Ọlọ́run, ilẹ̀ náà ti ń ṣù ní nǹkan bí after 9 alẹ́, pé mi ò mọ̀ rí ẹ̀bùn ọjọ́ òbí ọmọ mi. Ìgbà tó máa tó nǹkan bí after 11 sílẹ̀ mi 30 alẹ́, bàbá mi kan ṣe send 50,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́dọ̀ lọ. Instantly náà ni mo san ìdáwọ́ ó wà mí tí mo san. Nígbà tó máa di May 15, ọmọ mi gangan tí mo ní bẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ ní 30 yẹn, bó náà tún ṣe send 100,000 sí mi nìyẹn. Mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo tún san ìdáwọ́ wà mí. Ìgbà tá a lọ sí camp, mo gbìyànjú láti pé kí eré rìn ìjẹ́, ṣùgbọ́n mo pe orúkọ mi. Ìgbà tí ẹnìkan wá sọ fún tí wá kẹ́rìí pé òun fún dádì ní 5,000, òun fi gba 2,000,000. Tẹ́nìkan náà sọ pé òun fún dádì lówó tí ọkọ ń ra nǹkan fún. Tí dádì níta ló máa fún àwọn lówó, èmi náà wá fún wọn ní ìṣàjáde fún 5,000 ní mí. Wá sọ fọ́lọ́run ṣe bí ọba yìí pé ẹ̀bùn tí èmi náà fẹ́, ẹ̀bùn mílíọ̀nsì ni o, tí ó gborí atẹ́gùn ló dẹ̀ fẹ́. Pé kí Ọlọ́run ṣe bí ọba kó tún fún mi ní ẹ̀bùn May 27 ọjọ́ bí ìbò ní ìbí kankan. Bẹ́ẹ̀ náà ó ti ṣe ẹ̀bùn méjì fún mi ní May 30 àti May 15, ṣùgbọ́n mo fẹ́ ẹ̀bùn ọjọ́ bí bàbá mi kankan. Ìgbà tó di May 27 yẹn lọ́jọ́ níyá pé ò kí ń lọ sọ́jà, ẹ̀mí yẹn kan sọ pé kí n lọ ni. Mo pe ṣe bó kan máa sọ kálé náà yẹn nígbà tí mo gbọ́ prógráàmù dájì tán tí wọ́n ṣe níbàdàn, mo ṣàṣe múra ni mo bá gbọ̀jà lọ. Ìgbà tí mo dé ọjà, kò tí ì tó bí wákàtí méjì mẹ́ta bí sísá mi kan ṣe kọjá ni ọmọ àbúrò dádì mi àti ríra ti pé ó ti lọ bí 10 years. Ọmọ wọn kan wá tẹ̀lé wọn, aṣáájọ kíra wọn, béèrè àwọn tí wá mi, wọn ní nọ́mbà aṣáájọ sọ̀rọ̀. Ìgbà máa fi padà wá délé lálẹ́ ọjọ́ May 27 yẹn. Ọmọ wọn tó tẹ̀lé mi yẹn, mo ti rí miss call lẹ́ẹ̀mẹrin. Mo wá pe ọmọ yẹn padà. Bó ṣe ní kí n sẹ́dà card number mi nìyẹn. Ọmọ yẹn náà ṣe send 15,000 sí mi ní May 27 gangan ni mo tó gbẹ̀yìn tó ọjọ́ bíi dádì mi. Ìgbà wá di ọjọ́ kẹta May 29. Abu omo to send the 15,000 si bo si pe mi niyin wi pe awon mi ori o mi ori soju o ti le teyin starti rira o omo yen se pe mi niyin pe awon mama o so fun mi pe fun pa won ori mi o sha ni won organize nkan kan ni bi se awon bi ko ti foruko mi sile lana pe kini ri mi ko mi sha so fun ki sha ma forun bi nigba to fi ma di true won se pe mi niyin to send the 400,000 si mi
2: Baba mo ti le ri o inu mi do mo fe korin yi o Olorun Mustafa o lo mu mi se bi oba Olorun Mustafa o lo mu mi se bi oba awon kan bi ni ere won ni bawo lo se je mi mi mo la si ewa ti mo fi sako igbala Olorun Mustafa o lo mu mi se bi oba baba mo dupe o eni faya sise ranse eni fama sise ranse o mo yin Olorun logo ninu aye mi o Olorun se ohun tuntun ninu aye mi o eri mi lo bayi o mo wa si lufa ko ti mo wa ni esu keje odun to koja mo dupe mo yin Olorun logo jide ti mo dele o ran mi o ran mi gan inu lo ti akoko run mi osa ni mo pe mo wa so pe ah se bi osa to mo mi o ti eti lo ti mo to wa ninu agu ara mi igba ti mo sawo ti mo ba lo si hospital oni ki lo ya photo won ni won ri nkan kan ti mi e ba ti lo mi bayi lo gbe mi le bi kini sele mo mu ro mo mu mi mo sa gbadura nigba to ya odidaji ire iwuro to pe ojo ke to pe odidi ojo kejo mi e ba gba adura mi baba ba so ni baba mi se bi e ba le ba so pe o ya iwo iji ninu agu ara jade emi na mura mo gba adura un ogun bo lara mi mo roro mo gba ya mo gba adura ninu yara mi nigba te pare adura mo ba joko mo ba na se mejeji mo ba koju si ibi ti calendar yin wa igba to ru ya pe sa n gbadura fa won lojo bi mo ti se ti pe kini kan jade loju ara mi bo si ona bi tan mo ba fowo se kini mo fi sile bayi kini e ri bi kokoro mo ni kele leyi latoju ara mi mo ba mu mo ba fi mo mu white paper mo ba fi si kini e wa arin kini e wa ni mo lo Olorun se bi obo se o mo lo se o ofa jade loju ara mi mo yin Olorun logo baba e ni faya sise ranse le kan si o e mo ni fomo sise ranse mo dupe sori ko Olorun o je ki ndo ku Olorun o je ki ndo fo Olorun o je ki nda eru abuka fomo mi ah baba mi se bi oba ese o emi omo je yin lori afefe ni o ah asi otito ni emi ka mo so re majemu wa mo so re majemu mi o mo nsimi ni mo san re majemu mi eki e te ba ti pe ni mo nsan mo wa gbogbo igba ti nkan ise mi ni mo mo so pe won Olorun afi ti ba san re majemu mi ni o Olorun se bi oba nkan gbodo se mi gbodo do ku mo yin Olorun baba se bi oba logo to si pe eje ki ndo ku eje ki ndo fo ah ofa na jade mo yin Olorun o ese baba o ese mo yin o mo yin Olorun logo mo yin Olorun baba mi se bi oba logo
3: ah so pe oluwa
4: oluwa
3: eri mi da
4: eri mi da
3: fun mi ni eri
4: fun mi ni eri
3: so pe majemu ton da eri mi duro
4: majemu ton da eri mi duro
3: pariwo pe loruko Jesu wani testimony.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Egba mi sa, gbogbo eyan omo Olorun. Te wa ni Ilorin. Ogbomoso, Oyo, te wa ni Okaka, ati Irawo. E guess ready. Mo ti ko ro sile ti ma ko wa. Story ever change. Mo gboro mo wi pe Olorun be pelu re. Mo palase aye re adide.
4: Amen.
3: Mo laye re ma dide.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Gbogbo olojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ni oruko Jesu ti Nazareti. Ojo ayo ni ojo ibukun ojo ogo ati orire oya ko je ti e.
4: Amen.
3: Ko je ti gbeyawo re.
4: Amen.
3: Wa kore ayo.
4: Amen.
3: Wa de se bi oba.
4: Amen.
3: Happy birthday and happy wedding anniversary. Loru ko Jesu o ma ra anugba.
4: Amen.
3: E je ki ki awon celebrant o wa nbi. Number 1, Ayodele Aaron, happy birthday to you. Number 2, Olubusaye, happy birthday to you. Number 3, Adio Samuel. Number 4, Dorcas Omolade, Deborah Samuel, Esther Njoku, ati Mrs. Bosede Ajayi, happy birthday to you. Oladejo Abiola, happy birthday to you. Loru Kojis Wari Anuba.
4: Amen.
3: Aye Radide.
4: Amen.
3: Aye Radide.
4: Amen.
3: Sorry, around La Wednesday. Mami se, mo expect e. O ma laba ni headquarters. Iyan ni koko lone ojo Tuesday. Lagbara Olorun pade wa ni church wa to wa ni apata. Apete soka ati Olorun loyo loruko Jesu o ma ri anugba.
4: Amen.
3: A gbe odide.
4: Amen.
3: Aye ra dide.
4: Amen.
3: Gbogbo eyan omo Olorun te ran se ran se lowo Olorun ara o lowo.
4: Amen.
3: Aye re ma fohun.
4: Amen.
3: Wa de alabuko fun.
4: Amen.
3: Apere gbagbo Oluwa ya si mo.
4: Amen.
3: Agbara ko wonu e.
4: Amen.
3: Agbara ko wonu e.
4: Amen.
3: Agbara ko wonu e.
4: Amen.
3: Agbara wonu e.
4: Amen.
3: In the name of Jesus.
4: Amen.
3: Wa de se bi oba.
4: Amen.
3: Jesu Oluwa wa.
4: Amen.
3: Agbo eleyi to ba ti dago mejo iyo ta lo lana e mo gbagbe e e mo dani o ojo meje gbako la fi gba to ba ti wa di asale iwo kan mu igbale meta bi ijabe meta ora di o fe ba woli pade o fe ba woli irajo adua eh mo wu loruko Jesu aye re adide.
4: Amen.
3: Wa de se bi oba.
4: Amen.
3: Du sene kan fi da loju bayi pe
4: ebi gaga le ri ba
5: Benio, you pay your dues. Lose your suit, man. Why you need? Shebi Oba International Power Line City, kilometer 30. Lagos Ibadan Expressway. If you want to bust up, Benio, go. The new family will run your tumba. Shebi

0: Andrew.
1: Ẹ jẹ́ wọ́n sínú ìwé ìròyìn wọn láàárọ̀ tó ní. Níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé wípé àwọn san àjọ kan tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ajé ìyẹn lórílẹ̀‐èdè.
0: On social media, Facebook, Jordan 105.5 FM, Twitter,
1: Nigeria, eléyìí tí wọ́n pè ní NBSE, wọ́n ni wọ́n ṣe àlàyé.
0: Jordan 105 FM, Instagram, Jordan 105 FM, Lagos, listen on the go at www.jordan105fm.
1: Àtó sì jẹ́ wípé láti ní ìṣàlàyé ìṣàlàyé ìṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé. Wọ́n ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló já wálẹ̀ sí ìdá 15.43%, ìyẹn 15.43%. Òun náà ni wọ́n ní ó já wálẹ̀ sí ní oṣù tá a lò tán, ìyẹn July oṣù keje ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n wá ní kí wá ló lè fà á tó jẹ́ wípé oúnjẹ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan eléyìí tí ó ṣe pàtàkì fún ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà kọ̀ọ̀kan káwọn náà máa wálẹ̀. Wọ́n ní àwọn náà ó tún pèlé sí ni. Ṣùgbọ́n ìwé ìròyìn Daily Post ṣe lálàyé, wọ́n sì sọ lẹ́jọ̀rán àwọn agbègbè àwọn ìpínlẹ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n ní àwọn ìdojúkọ kankan eléyìí tó jẹ́ pò gan ní fa ìyún wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Bákan náà eléyìí náà tẹ̀lé ó fi ṣe èjìrẹ́ rẹ̀ bí ìròyìn náà ṣe jáde wípé ìpínlẹ̀ Edo, ẹni tó jẹ́ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú ìpínlẹ̀ Edo, ìyẹn ọ̀gbẹ́ni Blessing Agbébakú, òun ni wọ́n porúkọ rẹ̀. Wọ́n ní lánàá ọjọ́ ajé Monday òun ló máa kọ̀wé fi ààyè ibi lọ ẹwẹ́ lómi kẹ fi rọ́pò mi. Gẹ́gẹ́ bí Agbébakú gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé, ó kéde ìfipò náà sílẹ̀ látàrí àwọn eré àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn nínú ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Edo. Ó ṣàlàyé wọn nígbà táwọn oníròyìn bíi pé kí ló dé bàbá, kí lẹ rí lọ́bẹ̀ tẹ fi ga rọwọ́ tẹ ní ẹ̀ṣẹ̀ ipò tẹ wà mọ́. Ó ní ẹ̀wò àwọn rúkèrúdò tó ń lọ nínú ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ti ìpínlẹ̀ Edo, èyí náà ló jẹ́ pé òun ò fẹ́ wàhálà ju pé kóun kọ̀wé fipò lẹ̀ lọ. Iyún náà wà nínú ìròyìn láàárọ̀ tòní. Bákan náà wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, wọ́n ní ọwọ́ wọn ti ba arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samuel Akwade, òun ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní látàrí bí ó ṣe gbé

wọ́n ní àwọn òṣìṣẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun náà ni wọ́n kóra wọn jọ lánàá ọjọ́ ajé monday tí wọ́n sì wọ ilé ìjọba ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n lọ kí gómìnà adémọlá adélékè fún àṣeyọrí àṣeyẹ tí alákànṣepo rẹ̀ ilé tí ó jáwé olúborí fún ipò gómìnà fún sáà kejì ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní gbogbo wọn náà ni wọ́n túyáyá túyáyá láti lọ ṣe kóríyá òun fún bẹ́ẹ̀ ni wọ́n sì rọ gómìnà pé gbogbo àwọn tó tó àtòun tó yẹ òun náà ni kí wọ́n ṣe fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyẹn náà wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ ẹ jẹ́ ń wọnú ìwé ìròyìn nigerian tribune káwo ohun tó wà ń bẹ̀ ìròyìn yìí mo gbúdọ̀ mu torí gbajúgbajà òṣèré tíátà ti elédè yorùbá tí ọ̀pọ̀ èèyàn ń pè ní taiwo azan tí ọ̀pọ̀ àwọn kan mọ̀ sí ògógó ni wọ́n ní ó ti ń ṣe àìsàn tó lágbára báyìí o àìsàn náà sì lọ ní wọ́n ní ó ní ṣe pẹ̀lú àìsàn jẹjẹrẹ ọmọ ògógó tó jẹ́ obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ shakira taiwo ló fi ìkéde yìí síta pẹ̀lú ẹkún ńlá nínú fídíò kan eléyìí tó ṣe láti fi bèrè fún ìrànwọ́ fídíò náà sì ló gbé síta lójú òpó instagram rẹ̀ gẹ́gẹ́ bí shakira ṣe ń fi omijé ṣe àlàyé ó ní àìsàn jẹjẹrẹ ọ̀hún ti dé ìpele kẹrin báyìí o ìdí sì nìyí tí àwọn dókítà ṣe sọ pé àwọn kò lè fún un ní ìtọ́jú tí àwọn máa ń fún àwọn èèyàn tó bá ní àìsàn jẹjẹrẹ tí a mọ̀ sí chemotherapy ṣé mo gà ìṣọmọ sáyẹ́ǹsì chemotherapy ni wọ́n pè é gẹ́gẹ́ bí shakira taiwo ti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun kò ṣe fídíò náà láti fi tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni ó fi kún pé olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ogun sẹ́nitọ́ solomon adeola tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí yáyì ló ti ń gbọ́ bùkátà ìnáwó lórí àìsàn bàbá òun ó wá dúpẹ́ lọ́wọ́ àgbà olóṣèlú náà fún owó ọwọ́ àánú eléyìí tó náà sí ògógó shakira wá sísọ lójú rẹ̀ pé mò ń wá àwọn oníṣègùn eléyìí tó lè tọ́jú bàbá mi báyìí lọ́wọ́ àìsàn jẹjẹrẹ bóyá àwọn oníṣègùn òyìnbó ni o tàbí ti ìbílẹ̀ ó ní ẹjọ́ nítorí tọlọ́run bàbá mi kò fẹ́ kú o ẹ dákun ọmọ ògógó ló fi ẹkún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú náà báyìí ọ̀rọ̀ pọ̀ kódà lójú òpó instagram rẹ̀ náà ni fọ́nrán fídíò ọ̀hún ló ti jáde láàárọ̀ tòní ẹ lọ gba chínjì ìròyìn ọ̀hún ní ìwé ìròyìn nigerian tribune ẹ bà láàárọ̀ tòní

0: ilé tí owó rẹ̀ tó ₦301 billion ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún.
1: From Lagos, this is your.
0: Àwọn egbògi olóró eléyìí tí àwọn dáná sun ọ̀hún ni owó rẹ̀ sì tó ₦1,300,000,000 ìyẹn ₦301 billion. Eléyìí tí wọ́n ní wọ́n dáná.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
0: Ìta gbangba ni wọ́n ti dáná sun àwọn ogun olóró.
3: So my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better.
0: Eléyìí tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tẹ́lẹ̀ náà. Navy Town lágbègbè Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọná sí àwọn egbògi olóró náà. Àjọ ìjọ lè ṣàlàyé pé ilé ẹjọ́ ló pàṣẹ pé káwọn yanjú àwọn nǹkan tó ń ṣe ara ní ìjàmbá eléyìí tí àwọn ti gbà lọ́wọ́ àwọn tó ń hùwà ọ̀daràn náà. Lára àwọn ogun olóró tí wọ́n dáná sun náà ni ọ̀kan tí wọ́n fi oríṣi mẹ́fà papọ̀. Àwọn yòókù ni kokéènì, heroin, methamphetamine, ephedrine, ewe cat àbí gíná pé àti tramadol àti codeine eléyìí tí wọ́n ní àwọn kan ń lò fún ìtọ́jú ara ríro ara wọn lọ́nà àìtọ́. Àmọ́ táwọn èèyàn ti sọ di ogun olóró nípa àmujù rẹ̀ ìyún codeine ogun kọ́ ni codeine kí ló dé tẹ̀ ń ṣe báyìí. Ṣùgbọ́n wọ́n ní ẹ̀wò ìwé ìròyìn Nigerian Tribune náà ló gbé jáde pé ₦301 billion náà ni egbògi olóró tí ó pọ̀ ẹ lọ wo fọ́nrán rẹ̀ lójú òpó Nigerian Tribune láàárọ̀ tòní. Ẹ bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Bá ṣe ń bá ìròyìn lọ lórí ìkànnì Jordan 105.5 FM Lagos. Ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook tẹ́ bá ti wà ń bẹ̀ kí n máa kíyín lẹ́yọkọ̀ kí n jèjì. Àwọn bá mi kọ orúkọ yín síta ń sìn á sì mọ̀ kíyín. Gẹ́gẹ́ jẹ́ ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Punch náà káwo àwọn ohun tí ó ṣe pàtàkì níbẹ̀ o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó mẹ́hẹ̀ wọ́n ní àwọn ìpínlẹ̀ eléyìí tó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà tó tó 31 òun ló jẹ́ pé wọ́n ti ná owó tó tó ₦252.26 billion.
3: That information won't give you no move an inch o, but if you know say you won't move, move your radio too.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
4: the voices you need at work.
0: Lórí láti gbógun ti ètò ààbò eléyìí tí wọ́n ní wọ́n ti ná sórí ètò ààbò tó mẹ́hẹ̀ ṣe ní àlàyé ìpínlẹ̀ Plateau Bauchi ni wọ́n ti ṣe iye owó tí wọ́n gbé jáde iye àwọn owó tí wọ́n ti ná àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpànìyàn ìjínigbé àti àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí lóríṣiríṣi eléyìí tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú náà ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ṣe ní àlàyé tí wọ́n sì ṣe ní ẹ̀jẹ̀wọ́n síbẹ̀ wọ́n ní àwọn iye tí wọ́n ná láàrin oṣù mẹ́fà eléyìí tí wọ́n ní wọ́n fi dojúkọ ètò ààbò tó mẹ́hẹ̀ owó ọ̀hún náà ló ti tó ₦252 billion kódà ó lé díẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní.

ilé iṣẹ́ ńlá ńlá kan ní ìpínlẹ̀ Ogun látàrí bí wọ́n ṣe ń ṣe ẹ̀gbin sí àwọn agbègbè ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn àjọ tí wọ́n rí sí ìmọ́tótó ní ìpínlẹ̀ Ogun náà ni wọ́n ti ṣe lálàyé pé àwọn ilé iṣẹ́ tí wọ́n kọ orúkọ wọn sínú ìwé ìròyìn báyìí àwọn agbègbè yẹn ni mà á dárúkọ yìí dárúkọ ilé iṣẹ́ o bí agbègbè Lùsádà Ìgbẹ́sà lójú ọ̀nà Adóodò Ọ̀tà ní apá Abẹ́hùn náà ni wọ́n ní àwọn ilé iṣẹ́ ọ̀hún wà ilé tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ogun wọ́n ti sílì rẹ̀ pé wọ́n ti pa wọ́n gbẹ́sẹ̀ lé pé ẹ ní ṣiṣẹ́ ẹ̀yìn ṣẹ̀gbin sí àwọn agbègbè yìí wọ́n ní ìdọ̀tí ọ̀hún pọ̀ débi pé kọlọ́run ọba mi ó ṣàánú ni o gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ogun tó tún jẹ́ àti ẹni tó jẹ́ adarí fún àwọn àjọ ogwama ìyẹn àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ ìmọ́tótó ní ìpínlẹ̀ Ogun mr faruk akintunde òun náà ló ṣàlàyé tó sì fi orúkọ àwọn iléeṣẹ́ eléyìí tí wọ́n ti pa ọ̀hún ní ìpínlẹ̀ Ogun tó fi síta tó sì ṣàlàyé irú ìgbésẹ̀ eléyìí tí àwọn gbé yìí wọ́n ní kódà àwọn míì wọ́n máa dáná sun ilẹ̀ ni tó sì jẹ́ pé wọ́n fi ń ba ojú ọjọ́ jẹ́ ní ìpínlẹ̀ Ogun akintunde ṣàlàyé ó ní ṣùgbọ́n o ìjọba ìpínlẹ̀ Ogun ní fi ààyè gba gbogbo irú nǹkan báyìí kí ó máa ṣẹlẹ̀ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà ló gbé jáde ẹ̀ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí

wọn ni pẹ̀lú gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe ń ṣe afárá ẹlẹ́sẹ̀ eléyìí tí àwọn èèyàn ó mọ gbà kọjá eléyìí tí yóò jẹ́ kí wọ́n má fi ẹ̀mí wọn sínú ewu wọn ni bẹ́ẹ̀ ni pé wọ́n gba adìyẹ lọ́wọ́ ọkú ó ní wọn jẹ́ kó òun rákìtàn lọ́jẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé àwọn ojúnà eléyìí tó jẹ́ pé wọ́n ń gbà kọjá tó sì jẹ́ pé àwọn ọ̀nà yìí ló ní afárá ẹlẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bí wọ́n ṣe lọ ṣe àbẹ̀wò sí àwọn ibi tí wọ́n sọ yìí wọ́n ní àwọn agbègbè Oshodi Isolo 7&8 bus stop àti Nako ní Muritala Mohammed National Airport ní Ikeja lánàá ọjọ́ ajé Monday náà ni wọ́n ṣe àfihàn gbogbo àwọn agbègbè yìí látàrí bí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń gba ojú pópó gangan kànràn kí wọ́n gun orí afárá ẹlẹ́sẹ̀ eléyìí tí wọ́n ní ìjọba ti ṣe fún wọn ṣùgbọ́n eléyìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùgbé agbègbè Isolo Mariam Okoro ó ní lóòtítọ́ lódodo ló jẹ́ pé àwọn afárá wà ní àwọn agbègbè ojú náà yìí ó ní ṣùgbọ́n àwọn èèyàn wò wípé ó gùn jù kí wọ́n lè tètè sọdá kán lè tètè débi tán lọ bákan náà Okoro eléyìí tí wọ́n ní ó ń gbé ní agbègbè 7&8 ni òun náà ti ṣàlàyé wípé lóòtítọ́ lódodo ló jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n ń gba ojú pópó ó jẹ́ pé ẹlòmíì kíkanjú àbí ó ní nǹkan pàtàkì eléyìí tó fẹ́ lọ ṣe ṣùgbọ́n àwọn kan náà tún ń bẹ̀bẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkó pé ó ní àwọn ibì kan tó nílò afárá ẹlẹ́sẹ̀ eléyìí tó jẹ́ pé kò sí afárá ẹlẹ́sẹ̀ ń bẹ̀ àwọn èèyàn náà sọ̀rọ̀ lọ́tún lóṣùn èmi náà wá ń gbẹnu àwa tá a wà ní U-turn a nídìí afárá ẹlẹ́sẹ̀ ń bẹ̀ mọ́tò wa ń gbá àwọn èèyàn bẹ̀ àti àwọn Adia bus stop ẹ̀dákan ṣàánú wa ibẹ̀ náà ìjàmbá ọkọ̀ máa ń wáyé ń bẹ̀ ọ̀rọ̀ pọ̀ níwèé ìròyìn punch eléyìí tí wọ́n gbé jáde ìyẹn fún ti òwúrọ̀ tòní. Wọ́n ní ìpínlẹ̀ Kano náà ni wọ́n ti ná owó tó tó ₦996 billion fún àwọn ohun àmúyẹ ètò àmọ̀ sí project eléyìí tí wọ́n ní wọ́n ti ná tí wọ́n sì ṣe project ọ̀hún tó tó 1557 project láàrin ọdún mẹ́ta wọ́n ní owó tí wọ́n ná sórí àwọn project ọ̀hún òun náà ni ₦996 billion ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà nínú ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ ó wà ń bẹ̀ láàárọ̀ yìí.

lórí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní ó ń wálẹ̀ níbẹ̀ náà ni gbajúgbajà agbóhùn sórí afẹ́fẹ́ amóhùnmáwòrán rufai oseni ló ti ní ẹja máa tan ara wa jẹ látàrí ìròyìn tó jáde wípé àwọn ọ̀rọ̀ tí àwọn àjọ nbs sọ pé ìdókòwò orílẹ̀-èdè nàìjíríà já wálẹ̀ díẹ̀ rufai ní ẹja máa tan ara wa jẹ ṣé bẹ́ẹ̀ lẹ máa sun orin tó kọnu ṣùgbọ́n ẹ̀yin náà lọ ṣẹ̀rí ìròyìn yìí níwèé ìròyìn plus one times láàárọ̀ yìí

0: àbúrò gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí ìyẹn kí lorúkọ wọn náà ayọ̀dẹ́lẹ́ isaac fayose ìyẹn àbúrò gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ ayọ̀dẹ́lẹ́ fayose ìyẹn isaac fayose òun náà sọ̀rọ̀ láàárọ̀ pé pẹ̀lú gbogbo owó tí àwọn àjọ àwọn ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n ná tó tó 60 billion naira ilé tí wọ́n ni wọ́n fi ra ìbò ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ náà wọ́n padà forí gbálẹ̀ isaac fayose ló sọ yún láàárọ̀ tòní. ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn ti ṣàfihàn bí ọdún 2027 bí ó ṣe rí. Mákindé náà sọ̀rọ̀ láàárọ̀ yìí wípé bí ẹgbẹ́ òṣèlú Accord Party bí wọ́n ṣe
1: all day every day till payday
0: nínú ìwé. Délé Mohammadu ìpínlẹ̀ ọ̀sùn tó wáyé ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n pàdánù ìbò ní ìpínlẹ̀ ọ̀sùn látàrí bí wọ́n ṣe ṣàtìlẹ́yìn fún ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní ìbẹ̀rùbojo ti dé fún ọdún 2027 Délé Mohammadu ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ tòní. wọ́n ní àwọn ọlọ́pàá ọwọ́ wọn ba afurasí ọmọ ọ̀tá méjì tí wọ́n sì gba àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láabi fún ní ìpínlẹ̀ Bauchi ní agbègbè kan tí wọ́n pè ní Ningi. wọ́n ní python kan rèé ó mà kú o látàrí bí ejò ṣe gejẹ ní ìpínlẹ̀ Plateau ìlú kan bẹ̀ ni wọ́n ní ejò ti gé pásítọ̀ jẹ́ o pásítọ̀ gbẹ̀mí mi inú náà wà ní ìwé ìròyìn láàárọ̀ yìí. ẹjẹ́ máa fi eléyìí ṣẹnu mi dédé sí bí wọ́n ní ẹnìkan rèé afurasí náà ló ti ń jẹ́wọ́ ti ń kà bòròbòrò wípé ẹ dákun ẹ ṣe òun jẹ́jẹ́ o wípé lótìítọ́ lòdòdó lòun fẹ́ gé orí arábìnrin kan ní ìgbà àkọ́kọ́ eléyìí tí àwọn pàdé tí àwọn ní kó àwọn ríra nílé ìtura ní ìlú adamawa òun náà ni ìròyìn náà ti jáde eléyìí náà máa fi ṣẹnu mi.
2: this is Jordan
0: ìṣókí ẹ̀sìn yìí 6000 33 52 0906000 33 52 òun náà lójú òpó tẹ́ fi bá wa dá sí abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí.

0: gbàgbé. Bẹ́ẹ̀ni wọ́n ṣe gbàgbé o 09063352 ẹ̀lú ẹ̀ka rọ̀ ẹ má rúfin o.
1: Ṣó dà báyìí.
0: Ìyá orúkọ yín àbíta ti ń pè wá.
1: Adélájà Yòkó.
0: Ẹ káàbọ̀ sọ.
1: Ẹjọ́ nípa àwọn ògógó yẹn, wọ́n ṣe gbé wọn lọ sí abẹ́ ìránṣẹ́ tó nípè tó lágbára kán máa dáwọ́ lé wọn kí ní á kúrò náà. Fọ́ọ̀mù lọ sí abẹ́ ìpè àmọ̀ wọn kí wọ́n wáyé kí wọ́n gbé kánsẹ́lì kan lọ.

0: ma pẹlu ọba yìí ogbo ìṣù àpò mbẹ ẹhẹ fẹlẹ ṣe yẹ gbogbo kiri pa náà ka n gbogbo ọlọrun aṣẹgun
1: ami o togbogbo ni Mr. Adébáwá dá sí làárọ nù ẹmí ẹ káàárọ o.
2: Hello.
1: Ẹ káàárọ sá.
2: Ẹ zira o.
1: Present sá.
2: Ago ètò.
1: Yes sir.
2: Oníbàjẹ́ wọn bá ní kọ́ọ̀kan wa.
1: Ami.
2: Oní ọjọ́ ṣẹ́gun aṣẹ́gun gbogbo àwọn ọ̀tá wa.
1: Ami o.
2: Àtẹ̀lẹ́lẹ́wẹ̀kùn ló ń sọ̀rọ̀.
1: Ẹ káàbọ̀.
2: Ó máa ń bà mí nú jẹ́ gan-an lórí ọ̀rọ̀ owó wa owó Nàìjíríà. Ó jẹ́ pé owó tiwa nìkan ló ń dọ̀bálẹ̀ fún gbogbo owó lágbàáyé.
1: Ó lágbára o.
2: Ó ń bà mí nú jẹ́ gan-an kì í ṣe pé lóyìnbó dájú ọ̀dọ̀ 1 million yìí lóyìnbó ò dájú bí lọ. Èmi tí mo sọ ọ̀rọ̀ náà wa ti travel díẹ̀díẹ̀. Gbogbo West Africa gbogbo owó wa nìkan ló kéré jù ṣe kó tanú bí ṣe ọ̀jẹ́ ìkẹ́kọ̀ọ́ tó pé ìgúnlẹ̀ ilẹ̀ rí bí wọ́n gbogbo North Sa lọ Togo gbogbo North Sefa owó tí ò jẹ́ owó tí ò jẹ́ nǹkan kan wọ́n ti dowó wa lọ. Ìgbà tí mi wà lọ́mọdé ní early 80s 70s náírà sí ní ọ̀dọ́là ẹgbẹ̀rún lọ́wọ́ àwọn èèyàn wá sọ fún yín náírà ju dọ́là gbọ̀ngbà ẹ̀ ànàǹgbà àwọn tó ń ṣe CBN governance àtàwọn tó ń ṣe minister for finance wọ́n ṣe wò ṣe tí bàbá olówó ṣe. Bàbá olówó ló sọ owó Nàìjíríà lórúkọ náà. Òun ni bàbá olówó ni minister of finance nígbà yẹn. Olóṣè minister for finance gbogbo ẹgbẹ́ ń lọ déédé. Gbogbo àwọn tó ń sálọ yẹn nítorí owó wa tó ń bàjẹ́ ni wọ́n fi ń sálọ. Owó wa tó ń bàjẹ́ lẹ́yìn àwọn kọ́ wò ṣe irú àwọn yẹn. Kọ́ jọ kọ́ bá gbé owó wa lárugẹ. Owó wa tó ń bàjẹ́ ni kì í ṣe méjì. Ọlọ́run pẹ̀lú wa.
1: Àmì ẹ̀sìn bàmí àtọ̀dẹ ẹlẹ́wẹ̀ẹ́kùn láti Sango 09060335. Ẹ̀káàrọ̀.
0: Ẹ̀lọ́.
1: Ẹ̀káàrọ̀ sà.
0: Ẹ̀káàrọ̀ sà.
1: Ẹ̀sà.
0: Àlàgbà tí a ń yí bàbá àwọn bọ́ìsì látòkè jọ.
1: Kí lẹ pé.
0: Àlàgbà tí a ń yí bàbá àwọn bọ́ìsì látòkè jọ.
1: Bàbá àwọn bọ́ìsì ẹ̀káàbọ̀ sà.
0: Àdúrà
1: yẹn gbà ọ.
0: Ìbò ìpínlẹ̀ Ọ̀sun tó gbé Adeleke wọlé a bá àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀sun ẹ̀sìn afẹ́ náà lọ́lọ́run gbẹdẹ́gbẹ́ ẹ̀kọ́ tó wá kọ́ wa ni pé kí wọ́n má máa para wọn kọjọ́ ìdìbò tó pé àti kọjọ́ ìdìbò bá pé àti tó bá tẹ́yìn ìdìbò náà wọ́n má máa pa sí wọ́n má ta ìgbẹ́ ẹlẹ́ mọ́ ẹni wọlé ní ìsìn lóṣù ìlẹ́júbá mọ́ gbogbo wọn jọ gbogbo àwọn olùdìbò pátápátá wọn mọ máa pa ara wọn mọ o wọn jọ o àlétò wọn o.
1: Ẹ ṣeun sá bàbá àwọn boys láti ògejo 09060335. Ẹ káàárọ̀. Ẹ yí rédíò yín yẹn lọlẹ̀ ẹ dákun.
3: Kò sí rédíò lẹ́dọ̀ mi.
1: Ok orúkọ yín àtúndà tí ń pè wá.
3: Adé láti ìlú Ṣàgá.
1: Ẹ káàbọ̀ sá.
3: Ṣẹ́rí sọ̀rọ̀ náírà wa. Ọwọ́ ìjọba ló kù sí. Ní 1986 níbàyí bàbá gíga. 20 naira ní the highest money. Tá n lò. Mo lọ sí Ghana ní 1986 yẹn. Mọ́tò mi tí mo gbé lọ ìdí máa ń kúrò ń bẹ̀ yẹn. Mo ti fìlì táǹkì mi ní 60 naira. Mo jẹ 504 mo lò ń gbà yẹn. Kéèrè mi ń sìn. Nígbà tí mo jẹ máa lọ èlé lórí tí mo mú dání lọ sí Ghana 800 naira. Mo pé 1000. Mo dẹ̀ náà owó yẹn mo dẹ̀ lọ mo bọ̀ gbà náà fi padà dé Nàìjíríà. Owó ku 250 naira. Ṣé ọ̀rọ̀ náírà wa owó ìjọba ló kù sí o.
1: Ó lágbára 20 naira tẹ́ ẹ̀ sọ yìí gan-an. Ọdún wọn mo ti fojú kan kẹ́yìn.
3: Because àwọn kan rí jẹ nínú owó Nàìjíríà máa bàjẹ́ àwọn kan rí jẹ ńbẹ̀. Tí bá ṣe bẹ́ẹ̀ ni ó ti yẹ kó wa Ghana ń ṣe owó wọn ti lágbára ju tiwa lọ.
1: Ó lágbára ẹ ṣeun bàbá.
3: Wọ́n máa mi tó wà lọ́hùn tó bá ń pè mí sí i. Ó máa ń pè mí pọ̀ sí mẹ́ni ká tó pè mí èdè pé mọ́.
1: Ọ̀dà ẹ ṣeun sọ. Ẹ ṣeun bá mi ẹ ṣeun bàbá wa dé láti ìjú Ṣàgá ọlọ́kù bá wa yanjú ẹ̀ ó náà láti jọ ń sọ yìí. Ẹlú ẹ káàárọ̀.
2: Ẹlú ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sá.
2: Mr. Balogun ló sọ̀rọ̀ láti abúlé ẹgbàá o.
1: Ẹ káàbọ̀ sá.
2: Ẹ káàárọ̀. Mo ní ìbò Ọ̀sun ti wáyé ó ti lọ. Bọ̀ lórí pé wọ́n ná 16 billion. Ibo lòun ti rí qualification figure tó bọ̀ pé 16 billion lẹ́nà. So àwọn àkọ́dún náà náà wó rárá. So we go call the jama wa factual aban soro. So bo se ri ni oni kaluku nuko sare ni
1: esun baba
2: odun lohun na se se ti eyen so to ba tun isibo mi iyan to ba de pe bo won wa ni democracy is working to ba pe bo won ni se judiciary o di take side ni
1: o lagbara esun baba
2: so pe bo ni o wa ni se to be for ni se won jubilate but just o ba yi da pada ti government power ah won lagbara ni o lagbara ni so bo se ri ni
1: e esun sir esun baba
2: that's my case bo se ri ni
1: esun baba mi balogun lati abule egba 09063352 elo e karo.
4: Hello, sir.
1: Ekaro, sir.
4: Ekaro, Akojumo.
1: Akojumo, sir.
4: Yes, sir.
1: Yeah.
4: Now,
1: Uruko, yeah.
4: Akokombe, Uruko, Milati, Adewale, Lati, Kuruto.
1: Ekaro, sir.
4: Ekaro. Atiwaba, Atiwaba, Soro, Tonson. Say, Bubu, Konlayi. Onete, Yobashi, Dada. Dada, not Lumama, Story, Bashi, Dada. Seri Adeleke osise losun awa ta soro yi se a nso mo osun amo gbogbo ti lo kaluku wa jo foju ri ni ti o foju mo pe o gbiyanju ti e Adeleke je ni to je pa won ka won yo like so ni la won yo ife ye la won yo pe mo si bi soro pe kini mo ma lo federal might everybody no lo ma ri pe won lo federal might iye o pe se boya pe boya won lowo si won lowo ta ba ni ko wo ni se lowo gugu awon ti won ti gbowo si hin ta won yan ti won jade ka kiri ari gugu ilu owo pe si lati pade lo pade wo na won pade wo ko lowo lowo akodo iye o ni ti mo pe bi a ti gugu lo si lo ma lowo looto ko si ro nbe amo te di to ju ti won rin jo ye hin si ni won fuju e han iye be so ri ni poro economy wa se ri amama be joba lo dojojumo lo lo ni amama bejo bani en ke be ko ma observe ninu oro gbogbo awe eyan ta ma fese ri oro eto ni pe looto amama sadua fun won ama adua amama sise to adua ibi ma tenu mo gbogbo gba ni se pe ya ko mama ama ko mama fe ni so la ko yen jama sadua fun won awon ta sadua fun yin kini gbese ti won gbo fun ara won o ara du lori oro economy lori oro eto abo lori oro oro ile ile po noto lono fe se yi na si enu na to na ni lati gbagbo ti yo subsidy lo ye ki o ti gbegbe se ki ni yen iya te ti yo subsidy e ti mo pe oro oro ko te yo lara ara du ni te mo pe o ma je ilera para du
1: esun sir
4: esun so ki wa ni solution te ro fe le se ti pe o ma fi je ilera pada fun ara du na lo je so pe in be sa kokko to ye kokko gbe na do lo ri palari yen
1: esun
4: tori kokko fi ni a to ko le kokko je ara du lara
1: esun sir
4: oro wo wa no kederi na se awon na no ma gbe se le no ma gbe se ngba to kokko wole wo kokko se kini yen ya ya gugu ti gugu awon ki le ruko ti won ma pa won guru dise nje yen ba yen ti gugu won sura ki ngba yen so wa de ngba de pe boya pe awon sa yen lo ko ju nbe mo ya de so mo se wa le lorun won lo da bi ko boya pe o fi wa lo fi gbo won ko lori kini yen awon yo ko wa le yi ti o fe je ki lo da o awon ni ba ma se ko da o ma gboju kuro lo everybody ni so ko lo ko ta ni wa amo nbe pe igbese
1: pe esun baba mo ti fun yin lasiko to po dada e ma te ba wo pe ga yo so tan ayo ni gbelomi elo e karo yes I ro e ba n yire den lo lo yes ma
5: o pe to
1: olo lo n to
5: ti pa mi ni si eruko mi mo ni am lati ni je
1: e ka bo ma mi ya
5: o pe to awo ibo ipinlo si en mo fe so
1: okay ma
5: e ba ke gbe na lo wole awon na ma jubilate na pa ni mi le de ndu ki opa mora eyo bo da ona na ona ma se olohun o je fun won se na ni ko ba sabo si lori e olohun o se ni olohun ko ba yen o to run lo fi se lo ti wole e wa ona ni ba o to so ina ogun na na ma soro ni ko won se kina o ma lo so nkan
1: o se
5: e ti o pe ni kon ga Ọlọ́run rí pé dada tó ń ṣe náà lọ́wọ́ ló fi gbé lékè. Bẹ̀rẹ̀ sí pé ọmọ tí ó kú tó ní wọ́n wà ní ilé kéwú ní orúkọ rẹ̀ náà. Ìgbà wo bí wọn kẹ́dùn ọ̀hún. Ọjọ́ ṣe oṣù nǹkan tó bá ń fún ọjọ́ tó rí pé kò bá wọn lára mu. Ohun kan wò ṣe o.
1: Ẹ ṣeun yìí. Ọlọ́run
5: máa fi jù wọn. Mi
1: ràn án mọ́ mi Miriam láti agége. Ẹ̀lú ẹ káàárọ̀.
6: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ
6: káàárọ̀
1: mà.
6: Yẹ́sà nípa ti bàbá ògògó àna ọlọ́run á dìde fún wọn ọlọ́run àwọn ohun ọ̀sán làgbára ọlọ́run ní ti ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn tí adémọlá adélékè tí wọ́n bá ní wọ́n fẹ́ sọ́pọ́ọ̀tì bàbá tinubu nínú ètò ìdìbò 2027 tí wọ́n bá tì wọ́n lẹ́yìn ó máa nítumọ̀ wípé àwọn náà níbi kan tí wọ́n ti tì wọ́n lẹ́yìn ni wọ́n dẹ̀ ní ṣe fún mi ṣe fún ọ̀lọ́pọ̀lọ́ ń ké wọnú odò pé àwọn tí wọ́n bá kàn bú wọn tàbí tá fẹ́ máa sọ̀rọ̀ sí bàbá ọkọ mi kí á rò dáadáa wọn tó sọ torí ìyàwó wọn lọ́sùn lèmi àhẹ́sọ́ kí wọ́n má sọ̀rọ̀ sí wọn ó máa níbi tí bàbá náà ti ràn wọ́n lọ́wọ́ yẹn.
1: Ẹ ṣe mọ́ mi Kẹ́hìndé Akínṣọlá láti Àlẹ́mọ̀ṣọ́. Ẹ̀lú ẹ̀ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
7: Ẹ kú ètò.
1: Yes sá.
7: Ọmọ ilé kọ́.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sá. Orúkọ yín àti bíjẹ́ ti ń pè wá.
7: Ẹ kò ní Ọláni ìjọsìn láti Ìkèlédé o.
1: Ẹ káàbọ̀ sá.
7: Ẹ ẹkọ́nọ́mì ti ẹ dividend of democracy kọ́jú àárí. Mo fẹ́ kí bàbá president wa ẹ̀.
1: Bọ́lá Ahmed Tinubu.
7: Ẹ aṣíwájú. Láti 1999 àwọn tó gba owó tí wọ́n fẹ́ túbẹ̀ ṣetọ̀ ṣe. Báwo làwọn ẹni ṣe máa wà ní rìfánárì àní tí wọ́n ń gbowó oṣù lóòrè sí iṣẹ́ kan tó ń ṣe ń bẹ̀. Kọ́ wo mi ò mí mọ́ bóyá wọ́n fẹ́ ṣe àwọn èèyàn ni. Kọ́ lọ sí ìwé kan láti 1999. Wọ́n ti ń gba owó pé wọ́n fẹ́ ṣe rìfánárì. Àwọn tó gba rìfánárì kọ́bọ̀ tí wọ́n tó dá ṣọ̀dọ̀ wọn. Nọ́mbà 2 kọ́dẹ̀ ṣe ajakuta kó dìde kí nǹkan káwọn wọn gbádùn kí wọ́n fún gbogbo wọn ṣe.
1: Àmì ò ẹ ṣeun sá. Bàbá Wọlá ní ìjọsìn láti ìtẹ̀lé ọ̀tá. Hello. Ẹ ti wà ń bẹ̀ ẹ káàárọ̀.
8: Hello.
1: Ẹ káàárọ̀.
8: Ẹ káàárọ̀.
1: Yes sir.
8: Àjọba láti túbẹ̀.
1: Àjọba láti túbẹ̀ ẹ káàbọ̀ sá.
8: Ṣé ẹ ń gbọ́ mi sá?
1: A gbọ́ yín ketekete gbogbo Nàìjíríà ló ń gbọ́ yín.
8: Nígbà tí owó àtọ́ ìjọba ẹ lójoojúmọ́ ẹ.
1: A gbọ́ yín sá. A gbọ́ yín.
8: Nígbà tí owó àtọ́ wà lójoojúmọ́ ẹ, kí ni iṣẹ́ àwọn ìjọba rẹ Tinubu? Kí ni iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀? Ọwọ́ olókùú ti nà ọ́. Ìṣèlú àwọn náà ń gbọ́ àbí wọ́n rí ni. Àwọn tó túnbọ̀ pé nǹkan ti ń wálẹ̀, kí ló ti ń wálẹ̀? Pé oúnjẹ nìkan ni ò ti wálẹ̀. Kí ló bí àti bí èèyàn láti tó ti ń wálẹ̀? Ẹlẹ́ẹ̀kejì ọmọ tó pa tó fi àdáṣá ìyá ẹ̀. Ọlọ́run jẹ́ ká lábúrò ọmọ àní fún òfin ọmọ àní fi ọmọ rẹ̀ fún apá wa o.
1: Àmì o àmì o.
8: Ẹlẹ́kẹ̀ẹ́ ẹ tó dún òkú mọ́ Adélékè. Ewúrẹ́ tó hà rẹ̀ ni kò sí kan tó bá fowó rẹ̀ yọ olówó ẹ̀ ṣe. Adélékè ti dé bá ti dé bẹ̀. Kò sí kan tó bá ṣe mọ́ ó dàgbà sá.
1: Ẹ ṣeun.
8: Kí ààrẹ wa náà kí ẹ ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sá.
8: Kọ́kọ́ àwòkọ́ ṣe kò sí bí àgbà ṣe máa gbọ́ tó náà ó sì máa kọ́ ọ̀pọ̀ ọgbọ́n lára ọmọdé kó kọ́ ọ̀rọ̀ lára Adélékè.
1: Ó dà
8: Mr.
1: Sunday Àjọba láti túbẹ̀. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
9: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá.
9: Yóò látọ̀gbà.
1: Ẹ káàbọ̀ sá.
9: Ya èmi máa pẹ̀ pẹ̀lú pé nǹkan wálẹ̀. Nǹkan wálẹ̀. Àkìtì Adélékè lákọ̀ọ́kọ́ náà ṣe ń gbọ́ mi sá.
1: Ẹ̀ sá ń gbọ́ yín sá.
9: Nígbà tí bàbá débẹ̀ àṣẹwó pé wọ́n fojú tó rìfáínárì. So that owó epo kó má lọ sókè. Náà bá lè tún rìfáínárì ṣe kọ́kọ́ mi nǹkan tá a sọ nìyẹn. Wọ́n ṣọ̀rọ̀ Coastal Road àti Lagos to Calabar. Kì í ṣe pé kò dá ṣùgbọ́n èèyàn máa tó nípele. Nǹkan tí ó bá níbi jù tí ó jẹ lógún jù. Owó ẹkọ́nọ́mì kò mú wa nǹkan lọlẹ̀ kó yẹ pọ̀ kí ìgbéyàwó wa kó dá olójẹ wa lógún jù. Ó dẹ̀ máa ń sọ mo ní ọlọ́mọdé àgbà ṣé ẹni ò bá jẹ oyè ó ṣe lè gbé mọ́tò sọ́nà àbí kó rìn lọ́nà kó pọ́síbù. Wọ́n ní débi bá ti kó ònú ṣe ìṣẹ́ bú ṣe that's the first thing. Now wọ́n ṣe ń sọ̀rọ̀ pé rìfáínárì. Wàhálà ètò bá jẹ́ pé bàbá tó ti ṣe epo àti iná. ni ti le so no ni lati ka se le lekeji se bi ko ti ade leke se do ni win osu yi yes da won yo ni ko to se to wa le eleja ye ko awon ara policy awon lo gba npe eh gari se di gari ka wo gege de ri yoruba eh o pa to je ti lu to ro oloruko gbogbo e lo oloruko gbogbo e lo de ni pele pele
1: I see Mr. John Lato by Shingo Baba
10: 0906000 3355 2. You know, they can't amount of your body. Ah, because more confession, I want to buy any of you, Africa. One bunny of two dollar at all. Because I thought you removed some city, so close here, Carabi and Gian Cabane. You find you are the cook or say, Papa, the portable and worry. Because now I meet the pickup of Marara. Because I want our money, they are very extravagant. Wa baje ko file fun bo gboju won kon se o tu ri fari de ma tu ri fanari se a ni ni problem ara to eh o ro wa mo ro wa mo ro wa o ro wa re wa o ko ti kan pe te o
1: e sun ba mi
10: ara ni ara ko ara ni ara
1: ko wa da mo ami sa yes sir e sun baba akin la akin fala lati abesan state aro ni ni wa lagbara olohun lo ile de nigeria elo e ka ro
11: elo ka ro
1: e ka ro sir
11: Lati
1: bo sa.
11: Lati komando.
1: E ka bo sa.
11: Eh ri oto. Eh le falari re koko si. Amo nfa ko yi gbo wa. Oro le falari si ko to ya ba yen o. Eh eh president wa gbe eto kale. Ide to bi yo me eh ejo abe tele. Jackie me kala bi kiru ko e. Ti gbe lo bi si de. Nga ti e de de. Iye ti gbo e papara. Kini ti do fi pa ko pe awon iwa le se na pe ko ma wa di kini se se se abi ko ye se e de ran ti pe ijoba koko ko ikole yo to se lori ka to ri aga bangida ta ba sha ni kini ti baje o ba to se yo ta gbe oju gbe oju wa yin na gbe oju gbe oju mo to n ti be o fara ba le pe awon yo kale e lo wo kini se se abi ko ye se ilu pa to fun si o se decide to ye kini se se ka o se kini o ka o se se ti yin si ti to be ku da e si ko ba sha won se mi o gbo so se mi ona wa nbe o gbo koyin ko wa nbe e de lo se economy nigeria ko ti dagun je bi se ni gbari ya owo so salary gbo state lo salary mo so e je ka wu dada ka wu dada ka wu ko je ba nse ka to ma bere si condemn won
1: yes sir o la bara o oro ni elo e ka ro o
12: elo e ka ro o
1: e ka ro ma
12: e ka ro
1: yes ma n gbo yin ma
12: e ku eto
1: yes ma
12: Dickness, I definitely like to first walk for Lambe.
1: A cabama.
12: Yes, sir. Nepal is devoted or so sweet, no better on his side.
1: Okay, ma.
12: Sir, my famous son, you are going to watch a king, the video of the Pebble. Come out on Nepal. The video was popular. Joe Pebble, about the master, said, where is the only do Kilokan, do Pelu, or so say. My delicate, I delicate look at the detail of all. And you also my son, don't you mean? To one castle, to be told of
1: one.
12: I did the fellow alone, where delicate, looking on, or look all room. To one corner, why say, no, my God, come out. O ma ka re le lekeji ko ma fi ti e se apere ise to ma se nisin o ju ti igba to se bere lo ko de encourage awon state e lati gbe egbe yen laruge iyen be se ri baba ogogo won wa seto kan lori radio yin to kini to ta yin ka omo e try e won seto yen ninu 105 yi won ti ko wa die ko kon ra tori won fo si pe kini yen o toju awon eya isabe yen then it mo do be so nipa e ni ki baba wa tinubu nipa te refinery epo lori sun isoro ti Nigeria ni isu kan to ta la ni 1,000 3,000 meta 200 naira ni meta 200 igba te ni se yawo create public rate of naira ti mo ra 32 naira ni mo ra 32 naira to ba ti gbe oro epo mo se a ni problem mo epo eto lo ara wa lowo
1: mi o ma mi ese mo agbara o se ademola se iwo ti wa laye ngba ti won ta isu meta ni ele kan eh bi oloro ta lo ni ko elo e ka roje
13: elo irawo
1: e ka ro sa
13: e ku eto
1: olorun lo to
13: ajin bi ara ma je o
1: ami sa
13: oruko mi ni afa iru olorun lati adiyan gaslight
1: e ka bo sa
13: oro nipa gugun ni mi fe so re lori kọlọ alaanu ko ba gbe ologun edede en ti o se olowo fun tori ogogo pelu talk
14: social media Facebook Jordan105.5FM Twitter Jordan105FM Instagram
13: kódà àwọn èèyàn gbàdùn ẹ Nàìjíríà kó wọlá
14: Jordan105FM Lagos listen on the go at www.jordan105fm
13: dáadáa tó ti ṣe kó wọlá àwọn èdè ọgbọ́n tó ti rí à kọlọ àgbóṣà kọlọ kó dáwọlé kọlọ ọlọrun wa ń jẹ kí irú ẹ tọ sẹnì kọọkan wa o
1: àmì ẹṣẹ
13: ìjẹ nìyẹn
1: ẹṣun sir afẹ́rọ ọlọ́run láti àdìyàn gasland ẹṣun gan bàbá hello
13: ẹ jọ ẹ fi question kan hello
1: yes sir
13: ẹni ṣé èèyàn kan wà láyé nígbà ìṣú mẹ́ta
1: ìdọ̀ àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa mò ń bi léèrè o
13: ẹ jẹ́ kí n ké mi bá àwọn ẹtí gbèmí náà léèrè
1: ẹ̀yà ń
13: gbé ìṣú ká sọ ẹgbọ́n ó dìgbà kan tó ń ta ní ẹyọkọ sísì I'm talking about the 60. Epo ina lo fa wahala le o, lo da wahala le o. I'm about 67 to 66. 66. Epo ina, anytime to ba ti increase epo, owo nkan lo soke. Epo adi ko increase owo, to ba ti increase owo epo, epo nkan lo soke. Ki ko ta se epo ina la si wa ni to so lo gbeyin pa lo. O do mo le. Lo ja mu fe ri nbe yen. Eni to ba omo kekere to ba na toro, to ba ri lowo e wa lo le ni e. Tó bá jẹ láti fẹ́ lọ bá wà lórí ẹ̀ wá ló lè ní ẹ wá gbá ẹ lẹ́nu wá mú ẹ lọ́dọ̀ ìyá ẹ. Wọ́n á lè rí ju kọ́pọ̀ lọ́wọ́ ọmọdé epo iná ni wàhálà títí tó fi dé sí i. Àwọn aṣọ àwọn ọlọ́run ọkọ̀ tá a sọ.
1: Ẹ ṣeun bá mi.
13: Ẹ káàárọ̀.
1: Lórí ọ̀rọ̀ tí bàbá ti sọ yìí mo rántí ọdún kan tí èmi àtàwọn ẹ̀gbọ́n mi ariwo rẹ ni wọ́n á rí 5 naira rẹ wọ́n fẹ́ lù wá páńlé ibi tá a bá ti rí a ṣàlàyé a tún wá lọ náà nà kùnà. Hello ẹyin rédíò yín lọlẹ ẹ káàárọ.
15: Ẹ
1: sùnmà.
15: Ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó sọ̀rọ̀ mi wọ́n rọ̀ sọ.
1: Orúkọ yín mà.
15: Orúkọ mi ni Mrs. Bailey láti ilé Alágbàdo.
1: Ẹ káàbọ̀ mà.
15: Wọ́n rí ọ̀rọ̀ sọ̀sà. Because ìgbà tí mo ṣì kéré wọ́n pa àpèsè ní 100 naira.
1: Àpò ráìsì.
15: Bẹ́ẹ̀ni 100 naira. Sáàmù yìí pé ibi ìkórè ta tá à ń bá lọ yìí. Epo ti wọ́n jù epo ló pọ̀ tó gbogbo problem ta ní Nàìjíríà o. Epo. Èmi àtàbí èmi a máa lọ sílé epo lọ́rọ́ aṣọ. Amara dọ́sìn kan ní 250. Ní iṣu dọ́sìn ó dẹ̀ máa tóbi ńláńlá. Ẹyọ ọkọ ẹ̀ wọ́n ta ní 5,000 ìsìn mi. Ẹjọ́ bá wa bẹ̀jọba owó epo wọ́n gbà wá kó rà wá padà wọ́n gbẹ́dẹ́ kí gbogbo ẹ̀kọ́ wọ̀ yìí. Nípa ti ògògó ọjọ́ ọkọ bá wa tọ́jú ẹ̀ ìwà gọ́ọ̀mù ọ̀ṣun state wọ́n lé jẹ́ kó wọlé lẹ́ẹ̀kejì ọjọ́ ọkọ bá wa sọ fún kó túbọ̀ ṣiṣẹ́ gidi fún àwọn èèyàn ní fi gbàgbé ẹ̀ láéláé àwọn tó kù wọ́n kọ́ bọ́lá ra ẹ̀. Kọ́kọ́ gbọ́ lára àwọn gbogbo wọn pápákọ̀ kọ́kọ́ gbọ́ ọ wọ́n má sọ pé mo ti wà ń bẹ̀ ọba tó jẹ léèní tó ń jẹ tíì dùn orúkọ ò ní parẹ́ ò èyí tó ń jẹ tíì dùn bàjẹ́ orúkọ ò ní parẹ́ ò ẹ kó ètò.
1: Yes màmá mi Bello láti ìlú Alágbàdo ẹlẹ́ káàárọ̀ o.
13: Ẹlẹ́ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
13: Kọ́ni ìjọ lálásì kọ̀dún.
1: Ó mà pẹ́ yín wọlé láàárọ̀
13: ẹ kó ètò
1: jẹrí
13: kí á tó ohun gbogbo mọ ọlọ́run á dáwọ́ sí òkúkú ọlọ́run á bá wà wò sọ́hun jẹrí ní téyìn ò bá mọ̀ ju ojú lọ
16: Oko Nigeria don paro ki Nigeria government ti se refinery. Tawon ba ta le ise sile. Tawon le o ile se le le tawon le gba ti se ko wa tu ko wa se jinbe. Ti ni je le se yen. Kon ma pe Nigeria government lati wa da refinery le. Iye ba wa awon mi ni gbogbo epo ton so ton se kini Amerika ti gbogbo awon kan to ku ba won epo go ma se kini epo ni je problem wa
1: ishan sa
16: ko ni je problem wa o wa ya mi lu ku ki joba da ni se ni le ni le se yi wu e ma ku joba si apa ni won pa pati Nigeria ya pa apa apa apa ni se ni o lo ma ma ko awon to sinu system ni
1: Yes, sir. I should buy me comrade or latico. So, Ellen, I'm my vision. I mean, did she be la roy? And you got to call Peter or Lani, Tajoa, Nilia Godola, Palura, Zak, Adijari. Oh, you only call it a left your one in Baragra. Now, the Jagalan Vanazima, Walojo, Facebook, Adekoya, Ademola, Mumbile, because you are like you are on Damilola, Ladoki, now, what, Nibe, Ayo Bami, Otoki, oh no, Unga, Ote, Duty, Fon, Lataroni, Abdurrahman, no. Our mobile Ramanjago, Nibaya, Biramandola, oh no, what, well, you are Nifemi, Kodaulu. Una wa pelu wa laaro ati Adeyemi Abdulrahman ya eja ma lo fun ti aro ere gbogbo tu di laaro la sugbon lago kan so ni eja pade lori eto bo se nlo ni le se wa ago kan sa ago meji ere oluwagbe mi leke adeba loruko temi mc rawo yin na re o agbalagba omode tin pe gbe baba e lo ko laaro ni mo yo olorun ba mi science e ma gbo awon eto to ku e ka ro

wọ́n mọ̀ nípa àìsàn jẹjẹrẹ bóyá dókítà òyìnbó tàbí ti ìbílẹ̀. Lára ohun tí ọmọ bàbá yìí sọ ìyẹn Shakira Taiwo ló fi ọ̀rọ̀ náà léde sí ojú òpó Instagram rẹ̀ tí ó sì di wípé ó di ohun tí gbogbo àwọn èèyàn rò pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ ni.

ọ̀pọ̀lọpọ̀ náà ló ń sọ̀rọ̀ ná ń pariwo pé kí ló dé tí ọ̀wọ́ngógó oúnjẹ tó sì ń gbèrú sí lórílẹ̀‐èdè nàìjíríà látàrí bí ọrọ̀ ajé wọ́n ṣe ní ó ń yí padà díẹ̀díẹ̀ pé nǹkan ti ń ṣẹnu ń re fún ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n àwọn kan ti ń sọ pé kí wá ló ṣẹlẹ̀ tí oúnjẹ tún ṣì ń wọ́n ẹ dẹ̀ mọ̀ pé oúnjẹ gangan lọ́rẹ̀ á wọ̀ bí èèyàn ò bá jẹun èèyàn ó mọ rí àwọ̀ èèyàn ò rí rákúrákú ni ṣùgbọ́n tó o bá jẹun dáadáa àwọ̀ rẹ̀ ó mọ dán ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ti ń sọ pé kí ìjọba tètè wá nǹkan ṣe sí i torí pé ìyún gangan ló ṣe pàtàkì o ẹni ọrọ̀ ajé ti ń yí padà ṣùgbọ́n àwọn nǹkan tá à ń rà tá à ń jẹ ò yí padà ohun gógó iṣu wọn epo wọn ata wọn ilá wọn ọsàn wọn àgbọn wọn gbogbo nǹkan tó ń tà pátápátá lọ́jà tó jẹ́ pé ó máa nílò láti wálẹ̀ ṣùgbọ́n kò wálẹ̀ fún gbogbo wa bó o láá ṣe wá ṣe ọ̀nà wo lágbègbà ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nípa ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà náà ni wọ́n ti ń bẹjú wo ọ̀rọ̀ náà pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyípadà ó bá torí àwọn ìpínlẹ̀ kan wà tó jẹ́ pé wọ́n ṣì ń ní kùdìẹ̀kudiẹ lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ń ṣe ohun tí à ń jẹ tí wọ́n ń gbé jáde tó ń tà fún wa ní ìlú wọn ni ìyún náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post gbé láàárọ̀ tí mo rí i pé ó ṣe pàtàkì ká tún fi tó àwọn tiwa létí lórí ètò bó ṣe ń lọ wípé lórílẹ̀‐èdè nàìjíríà owó oúnjẹ owó nǹkan tá à ń jẹ àwọn nǹkan tá à ń rà tá a fi ń dáná gbogbo ẹ̀ ló ń wọ́n látàrí bí ọrọ̀ ajé bó ṣe ń yí padà àwọn tó mọ̀ nípa economist náà ni wọ́n sọ.

ẹjẹ wa ba wa to je omo awa omo orilede Nigeria ki a jo soro ka foro jomi to roro laarin ara wa o fe ke mo wi pe ile aye ta wa yi a nilo lati se opolopo suuru fun ra wa gidi gan ni o gbogbo ta ba tin doju ko lowo lowo bayi gbogbo ilakoja wa eja ma ni suuru tori pe igi to ya dina to ni ka ma koja mo fe ke mo pe bo pe titi igi o ra igi to ya de ona to ni pe a ni koja bo pe titi igi ohun o ra igba mi si re ipin asise o ma nje ki irewesi o ma nje ki iwesi irewesi ku bo sanu lowo eni ekun agbo kan si de ekun agbo kan mi na si ni ko le ja o de mi kan so fun wa ni pe e ma je ka faye gba iporuru okan ma je ki idamu okan ko mu igbin re bole ninu kara hun re ẹ̀dá tó yan iṣẹ́ ọ̀lẹ́ láàyò njẹ́ o mọ̀ wípé ìdààmú owó ajé ògúngún nísọ̀ kìí ṣe ìmùlẹ̀ ẹni tí kò ní iṣẹ́ lọ́wọ́ owó kìí wá ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ owó kìí wá ẹni tí ó kàn máa jókòó sójú kan ẹni tó ń ṣe nǹkan méjì mẹ́ta lowó ń wá owó kìí ṣe ìmùlẹ̀ ẹni tí ò ní iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àti òwò la fi ń jàre ìṣẹ́ bó o bá níṣẹ́ lọ́wọ́ tó ní òwò tó ń ṣe lọ́wọ́ tó ń ṣiṣẹ́ kan tó dẹ̀ ń ṣe òwò kan kò sí àní-àní owó máa wá ọ wà ó lò ó lọ́wọ́ owó kìí ṣe ìmùlẹ̀ ẹni tí ò ní kan ti ń ṣe.

ìjẹ́ mọ̀ wípé àwọn ẹ̀dá kan wá ilé ayé yìí lọ́wọ́ òfo òfo la wáyé òfo náà là á padà kò sí nǹkan kan tá a mú wáyé kò sóhun tá a mú lọ ṣùgbọ́n àwọn tó rí nǹkan dè mọ́lẹ̀ nígbà tó wà nú ayé kọ́mọ bá a di ẹni ìgbàgbé òun ni wọ́n ṣe rí nǹkan dè mọ́lẹ̀ òun náà ṣe nǹkan nínú ayé kan tó lọ wọn ò mú nǹkan kan wá látọ̀run wọn ò mú nǹkan kan lọ nígbà tó ń lọ náà ṣùgbọ́n wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé ìgbà tó máa kúrò lóde ọ̀run òfo náà yàn wọn ò kúnlẹ̀ yàn ìpín gbogbo ẹ̀dá tó bá gbé nǹkan re ṣe lókè èèpẹ̀ ó yan ìpín ni bóyá ìpín re àbí ìpín míì ṣùgbọ́n ayé ò ní gbàgbé wọn nípa àwọn nǹkan tó bá ṣe ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé àtìpín re àtìpín ibi wọn yàn pín torí pé àwọn ní ìgbàgbé wípé òfo láyé ayé ò ní nǹkan kan nú nígbà táwọn bá kó nǹkan lọ sínú ayé nǹkan táwọn ò ní lè mú padà bọ̀ wá sí òde ọ̀run nígbà táwọn bá kú òun ayé tán òun náà ni wọ́n fi wá wò pé káwọn òkúkú wálé ayé ṣùgbọ́n ìgbà tán délé ayé tán ìjẹ́ ẹ mọ̀ wípé àwọn gan ni wọ́n ń sa kìjòkìjò wọ́n ti gbàgbé àkúnlẹ̀ yàn wọ́n ti gbàgbé ibi tí wọ́n ti ń bọ̀ nígbà tí wọ́n ń bọ̀ lóde ayé wípé àwọn ò fẹ́ mú nǹkan kan dání àwọn kan fẹ́ lọ pà káwọn dé pà ṣùgbọ́n ìgbà tán délé ayé tán ni pé àwọn ẹgbẹ́ wọn ń gbé nǹkan ré ṣe lóhùn àwọn náà wọ́n sì ti gbàgbé wípé wọn ò ní ìpín kankan

bẹ́ẹ̀ àwọn kan tó jẹ́ wípé àwọn ń sánná ní gidi ni láti ìgbà tán ti délé ayé ohun tó dáyé bá lọ́wọ́ àwọn òbí wọn náà ni wípé kò jọra wọn ìgbésẹ̀ yẹn náà làwọn náà ń tẹ̀lé bí ò ṣe jọra wọn fáwọn òbí wọn kò tí ì jọra wọn fáwọn náà gbogbo iṣẹ́ tó ń ṣe oúnjẹ náà fi ń jẹ wọn ò rí nǹkan kan ṣe ó lè jẹ́ wípé àwọn náà rí pín yan wọ́n lè yàn pín wọ́n lè yàn pín rè ṣùgbọ́n kó jẹ́ wípé àwọn òbí wọn ti fọwọ́ wọn fàfàkúfà báwọn ìran tí wọ́n ti jáde tó jẹ́ wípé wọ́n ti ní wọn gbúdọ̀ gbé nǹkan rè ṣe nínú ẹbí wọn àfikún gbogbo owó tán bá rí oúnjẹ ni kán fi jẹ ìyẹn náà tún wà ẹ jẹ́ wádìí inú ìdílé tá a ti jáde ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ́ná ní ẹlòmíín ṣiṣẹ́ kì í ṣe pé kò ṣiṣẹ́ kì í ṣe pé ó yọ̀lẹ̀ ẹlòmíín ò fi iṣẹ́ tó ń ṣe ṣeré ẹlòmíín tẹ́ ẹ bá rí gan ẹni pẹ̀lú bẹ́ẹ̀ ní ṣe ń tiraka tó ń sáré sọ̀tún tó ó yẹ kó ti lówó ṣùgbọ́n kò wádìí inú ẹbí tó ti jáde wà ègún ó ń jà lórí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín inú ayé lónìí. Garden.

ajá jọ gbà á lámọ̀ràn ṣé kó kúkú kówó lẹ̀ fún wọn nígbà táwọn ẹ̀gbọ́n ti rí pó lówó lọ́wọ́ wọ́n sì náwọn ò ní fún nlẹ̀ ṣé kó kúkú kówó lẹ̀ àbí àmọ̀ràn olè yín lè gba ara arákùnrin yìí lọ́sàn 09063352 àbí ìdálẹ́bi ládálẹ́bi nítorí èmi ń wò wípé kí ló dé tóun náà ṣe wá kówó tó jáde síta pé òun lòun fẹ́ ra lẹ̀ ẹ̀yàn kan ní kò yẹ kí n sọ bẹ́ẹ̀ dunu tí mo fi ní kí bóòlù ṣe rí lọ́dọ̀ tí 09063352 09063352 09063352 bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ọmọ wa orí ètò ìtòyìnbó ṣe ń lọ́tọ́jọ́ ìṣẹ́gun náà la wà.

0: aye wa aye mi aye gbogbo wa hello
1: mo se la wa peto
0: yes sir
1: this is ajawo lata bule egba
0: miya mi dada e ka bo ma
1: oye ke fe e fa so so se lo ma fe ti oye ti mo okunrin yen so ko le fun fe ra le tun je pe le bi ni ile papa won ni oye ko po so ke raja ni tori pe kini ewu alangba lo da nde le ambe ni won wa ni se bo lowo aru owo yen lowo lawon rupa so ma yi ti pe ra re o se fa won
0: Ashim Yami, Ojo Niti, 0906003352. Oh, none, you want him Hello? Hello, Cassa.
2: Oruko mi ni Madam Maria Jola Osho, koma pale danu o.
0: Lati bo.
2: Oruko bi ma o. Ko pa soke raja o.
0: Lati bo ma. Lati ilu o ma. Ah, yawa Madam Jola Osho. E da kan e ma ba daru kan yin ati te tin pe
3: hello. Hello, e ka so.
0: E ka so sa.
3: Tata ko yara ke so ro, yewu.
0: Lati bo sa.
3: Ako won jo legbeda.
0: Lati ako won jo Mr. DM.
3: Come out, child. Who shall I say? Who shall I say? I'm going to go.
0: Ashun sir, Mr. Adeyemi lati ako won jo. Hey, inu tu lagbara o.
4: Bi la re waju ba nkorin imoran la la bi orin ogbon ba dabi ebu. Karan ti pe la re waju ololobi kankan.
0: Hello. E ba yin radio yin lo le ka san. E ra ma. Yes ma.
2: $300,000
5: ni sai ta o wa ta wo yi ko ti ka ni chu adu ta wo fa ile ye ale ye ja jole ro wa na ko de ma ba ra so ni ko ko ni wa so mo ko wa ju ko se ta wa ka se ma ba ye ya ko se ni ye
0: e se ma mi o na gbe wa e se gan ma awon agbalagba na ni won gbe moran yi o mo wa live lori TikTok te ba ti tem si rawo e ma re mi wo nbe mori embe Jerry Williams Jamanu Mr. Damilola Ese o e digi e 0906000 3355. Le balanfa ni lati ba wa da si pada ile pe wole 0906000 3355
6: Ẹ ṣeun baba.
0: Hello, Eka son. Eyi radio yin lo le. Okay, yeah, I'm Tolu.
7: Tebi, o wa ni nkan to da wa si ni pe owo ye ko ni kiri e.
0: Owo no, won fe gba owo owo e won de ni pon na won ta le fun pe o ni owo yen lowo lo nje ka won tun ma pin owo to de mo ipo ti awon wa e ti get oro e ba yen.
7: O ti da sa. O ti da sa ni so. O ta se se ni pe o
0: ẹ̀sìn ìyá mi tolú láti jọ̀kẹ́ ayọ̀ ohun tí madam tolú ń gbìyànjú àti sọ ni wípé business ni business tó bá ti dọ̀rọ̀ wípé ọ̀gbọ́yà ẹbí ló fẹ́ ìdínú tó fi jẹ́ pé àwọn ìgbà míì máa ń wà tó jẹ́ pé téèyàn bá fẹ́ ra àwọn nǹkan kan bí ọ̀rọ̀ ilẹ̀ táwọn sọ yẹn sí kì í ṣe irú ilẹ̀ tó jẹ́ wípé ẹ̀yin ọmọ tẹ nǹkan tẹ jọ jogún lọ́wọ́ bàbá yín nìyẹn ẹ̀jẹ̀ tíjọ gbèrò pé ẹ fẹ́ jọ tà á ṣùgbọ́n ìwọ wá torí pé ọlọ́run gbọ́wọ́ ẹ sókè ju àwọn tó kù lọ ìwọ ló wá sọ pé ó fẹ́ ra ilẹ̀ yẹn làwọn yà rò pé ó tiẹ̀ lówó ìlọ́wọ́ ló ń jẹ́ ká máa dààmú kiri irọ́ àtàlẹ̀ fún ẹ àtà fẹ́ lómi ta bá tiẹ̀ máa wá tà ṣùgbọ́n owó ọwọ́ ẹ yẹn wà á fún wa a máa fi kún nǹkan tá a fẹ́ ṣe. Hello.
6: Hello.
0: Hello, ẹ káàsán. Yes, sir.
6: Peter Raymond ló sọ̀rọ̀ látàgé.
0: Bàbá àgbàlagbà.
6: Ṣé ẹ rí tí ọmọ yẹn bá lọ sọ pé òun lòun yẹn lọ́wọ́ tàbí tó bá nù fẹ́ rà tán bá tà á ẹbí ló ralẹ̀ fún
0: un. Ó ralẹ̀ fẹ́ bí ni.
6: Ìdí ni pé ìgbà tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ògbó ọlọ́jọ́ ní ìsìn wọn wá níṣòro wọn wá ronú pé nǹkan tó jẹ́ ti gbogbo wọn náà fẹ́ tà
0: ká lè fi yanjú
6: ẹ̀ pé òun fẹ́ rà kó mọ̀ pé wọn ò ní fojú rẹ wo
0: ẹwù bẹẹ
6: gbogbo wọn lè kọkọ ronú pé àwọn yà kó lọ kó wá ṣùgbọ́n tó bá kọ tán tàbí tó ṣe ní ìṣe tí òun máa ma da lò gbogbo wọn tẹ́tí ìfẹ́ báyìí wà nù wọn wọn á jọ máa bá lò ó ni ṣùgbọ́n tí ò bá wá sí ìpẹ́ láàrin wọn mọ́ tọ́ ronú pé wọ́n fẹ́ yẹjú ẹ̀ a rí i pé òun ló máa lùsì bẹ̀.
0: kábíyèsí ọlọ.
6: Irú ẹ̀ kan ṣẹlẹ̀ ní eré àdúgbò wa bíbá ẹni tí ìgbà tí gbogbo wọn ti panupọ̀ pa àwọn fẹ́ tà á ẹni yẹn tí ẹ̀kọ́ ń pàrọwà fún ẹ bá jẹ́ àtà kínní yìí ti màmá wa ni ìgbà ká tún ṣe ṣé wọ́n lè máa fi rántí pé àwọn ọmọ ẹ fáyì wà láyé wọn ò gbà ó ṣùgbọ́n ẹni tó ń pàrọwà fún ọ yẹn ó wá dọ́gbọ́n ra kínní yẹn wọn ò mọ̀ pé òun ló rà so òun ló wá tún ṣe kò gbé bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn èèyàn tó mọ̀ mọ̀ pé òun ló rà ó dẹ̀ wá ṣe é tó dẹ̀ sẹ́ni pé bí èèyàn bá rí gan a tún kágíjé kú kalẹ̀ ó lọ ìjogún ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tán náà máa gbà pátá ló fún ní kálukú wọn ẹgbọ́n ni kò fi ṣe o.
0: ẹgbọ́n ni kò fi ṣe é ṣe ń gọ́ bá mi Peter Raymond láti Agege. Ìyẹn tún ìyẹn dà ṣùgbọ́n ṣé tó bá yá táwọn ẹbí tó kù ní wàá bá pé irọ́. Hello. Ẹ káàsán sọ. Ojú òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ò já geere sá.
8: Àti
0: ń gbọ́ yín báyìí orúkọ yín sá.
8: Orúkọ mi ni Alhaji Afanta Jim láti Bamako Ẹ̀sẹ̀ Akíọ́dé.
0: Ẹ káàbọ̀ sá.
8: Irú nǹkan báyẹn ó léwu. Ìbá fọgbọ́n ṣe débi pé kí wọ́n má mọ̀ kó tiẹ̀ níwú rẹ̀ lọ. Àmọ̀ ọ̀tá arákùnrin kan sọ lẹ́ẹ̀kan di bẹ́ẹ̀. Ó gbé kí ara àtàwọn àlà. Ṣùgbọ́n á wà ní àgbémẹ̀tì láàrin òun àti lẹ́yìn àti òun náà. Pé kó má tún di pé ẹni tó ra ẹ kó tó máa torí ayé lé kó tó lè tẹ́gbẹ́ gbà lọ́wọ́ ẹ. Ẹ tó yẹ kán lówó owó ẹjọ́ bá tiẹ̀ wá dá
0: ẹṣin alhaji.

0: Hello.
1: Hello, Akweko.
0: Hello, hello, to sir.
1: So, you see, so on your
0: Oruko yin, sir.
1: channel, Alhaji
0: Okay, sir.
1: àwọn mẹ́lẹ̀ wọn yọ lẹ́nu pé àwọn máa gbalẹ̀ yẹn ní kankan yóò kú tó bá sọ fún ọmọ ìgbà kó wá ara nǹkan kan kíní kan ọ̀sàta fún ọmọ yẹn àtọ́sà wà ta fún ọmọ so bọ́mọ ọ̀sà ṣe di pé ọ̀sà bẹ̀rẹ̀ sí so owó tí wàá sọ fún ọmọ yóò kú náà pé bàbá àtàwọn sì lówó lọ́wọ́ kò jẹ́ káwọn lè jẹ́ wà ta fún tán ọ̀sà yóò ta fún tán gangan ọ̀sà ti kọ́ ilé yìí ó kàdé kí ẹni kò tí ì kọ́ sókè rẹ̀ ìyá sá ti kú bàbá náà ti kú èyí tó wàá tẹ̀lé òun bíábíá làyò wàá ṣẹlẹ̀ nù pé ó kúkú fọwọ́ sí ìwé pé bóyá ìyá ta fún ọ tàbí ò ta fún ọ gbóǹba eré ọ̀nbẹ tí ó tó fojú ẹ rí kódà kọ́lọ́pọ̀ tó lè gbọ́ lẹ̀gbẹ́ àti wàá tó owó tó ní lọ́wọ́ ọtọ́pọ̀ tó lè gbọ́ lẹ́ orí ẹ̀rọ wádìí sí o ìyá ìjọba yìí ti kú ọgọ́ lé orí àwọn lónìí nínú kan pa pé kìnnì tí ó ń fọwọ́ sí àbọ̀rí sáyìn pé nígbà tí ìyá ló ń ta fún ọ ni wàhálà tọrọ bá ti dà bá wọn tábàtà bá fẹ́ rà kó rà á tábàtà fẹ́ rà kó rà ṣùgbọ́n kó wá dájú pé bóyá kìnnì nígbà tí wọn ti wà lábọ̀rẹ́ lọ́rùn ni ìyá sì náà ti ṣe gbà wá rà kó mọ̀ bọ́sọ owó ẹni ẹlẹ́ni kankan ó ń ronú gbà yóò kó tó kú ní wájú àtẹ̀yìn wọn lè gbógun tó bá yá kó yàtọ̀ sí ẹ̀gbógun gan irú ọmọ wọn gbà tí ẹgbẹ́ wọn bá ṣe ní ẹrọ ni pé ìyá ọ̀rọ̀ àwọn olóyún ìyá ìyá àwọn olóyún kejì.
2: Good music and vibes.
3: Awesome talk every day.

0: 105.5 FM oni ojo isegun olorun ba mi ku isegun fun gbogbo wa e ma gbo
1: this is Jordan 105.5
2: station with the
0: before won ti o ma ba wa eni ti o ra e je mi o kuku ra mi lo lo bo igbo le na awon egbon ba ni ah so owo nbe lo
2: take away you feel it
0: ogbon la fin gbele aye ogbon die ago die na lo ba fin tolu
3: asimi ro borebe kini ko le se
4: asimi ro borebe kini ko
0: o de mi kan ri pe o le se oju wi pe ko gba owo ko ma ra le mo ṣùgbọ́n kó sọ fún wọn pé ó dá iye tẹ́ ẹ ní kí n fi ilẹ̀ nínú takedown ń tù fún yín lówó díẹ̀ kun ẹ lọ́wọ́ ẹni tí ó bá yín ra kó má ra lẹ̀yìn ẹmọ kó kàn ṣàánú wọn pé kó má bà á sí wàhálà pé ìdààmú kan tó fẹ́ máa wá fún ayọ nínú owó ilẹ̀ tó fẹ́ ra á fún wọn kún èyí tó ti wà ńlẹ̀ kò sì ní ralẹ̀ mọ́ kán lọ́wọ́ ẹlòmíì tó bá sì ti wá talẹ̀ tán iye tó bá tún wá kàn ń bẹ̀ kan fún torí ilé ayé yìí a gbúdọ̀ máa fúnra wa ní ọgbọ́n àti ìmọ̀ àtòye ẹni tó kú nílẹ̀ náà ló kú yìí bàbá ilé tí bàbá yẹn ò bá tiraka sọ́tún sósì ṣé yóò ralẹ̀ ogún kan tí bàbá sì fi ilẹ̀ náà nu fáwọn ọmọ làwọn ọmọ bá kò kè ẹja kú talẹ̀ gbogbo wa náà láti ń gbájúmọ́ ìrìn àjò ayé wa nígbà tó yẹ pa àwa mẹ́rin ni ṣé a máa wá jà sílẹ̀ ni ẹja kúkú tàkò kú sílé lórí ẹ̀ kánà tẹ̀ tí kọ́lé sóyẹ̀ sí wọ́n pin ní yàrá ìyàrá pé dáa máa fi yàrá ilé rẹ́ǹtì ẹ̀ mú ní yàrá ìṣúná ilẹ̀ lásán ni.
3: iná ṣáà ẹ̀gbọ́n ni ò yí mi awúdù ilé yìí iná ṣáà ẹ̀gbọ́n ni ìrọ̀ yí mi bí sí mi.
0: ẹ bá fẹ́ polówó ọjà yín ẹ máa pè mí sórí nọ́mbà yìí 091-24-119516 091-24-119516 àbúnà àwọn kankan kan tẹ fẹ bá mi sọ. ẹ máa lọ sójú òpó facebook mc rawọ náà lẹ tẹ síbẹ tẹ bá lọ sórí instagram náà mc rawọ ní tẹ bá lọ sórí tiktok mc rawọ náà. ọ̀rẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí iléeṣẹ́ wa jordan 105.5 fm.

olóògbé alhaji zikiru ayinde barista lele lẹ́mi náà ṣe ń ṣẹnu mi dédé ṣíbí lórí ètò lónìí tí mò ń dúpẹ́ lọ́gbọ́n ẹ̀yìn tẹ́ ti bá mi dá sí abala ìta amúwá ẹ̀ ìyáwó ajayi láti abúlé ẹ̀gbà iṣẹ́ o madam miriam láti madam miriam jọlá oṣòwò sọ ibi tí wọ́n ti pè adeyemi láti akọ́wọ́jọ iṣẹ́ mrs tolu láti jọkẹ́ ayọ̀ kò ní bàjẹ́ ìyá mi òkìkí solomon láti ẹgbẹ́dá peter raymond láti agege alhaji tí wọ́n pè láti akínọdé ẹṣẹ́ o àti alhaji ọlá olúwa láti mẹ́ran ẹṣẹ́ gan kò ní tán ọpọlọ yín ò ní dọ́bà lágbára elédùnmarè von mike ti wà nílé agodo pẹ̀lú mi báyìí tèmi bá ṣe gàyà òun náà ganu sí mike lédè èbó tẹ́sì gbádùn ẹ̀ dáadáa ẹ máa gbé polówó yín bọ̀ ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ 09124119516 eré gbogbo tún di orí ọ̀tún ìwé ìròyìn láàárọ̀ ọ̀la lágbára elédùnmarè àtẹ̀mí àtẹ̀yìn ayé wa ò ní dojúrú àníwáyé asán gbogbo ohun tá a bá dáwọ́ lé yóò yọ èsì rere ni mc rawọ̀ ló kọ mi àgbàlagbà ọmọdé tí ń pẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ ló kọ mo yọ́ lásán yìí ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka sàn.

0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM. You want me to be there,
0: Tòní kẹ́pẹ̀ mí, èmi yóò sì dá ọlọ́run. Èyí ló mú kí ìjọ Apostolic Church àtúndá olú olóko jùlọ gbẹ́rẹ́mú assembly tó wà ní ojú irin Jumbo Land off ọpẹ́ ìlú àgbàdo Ogun State pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ Wednesday. Gbẹ́rẹ́mú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ Friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sọ́rí 070-6061-9653 tàbí 081-5242-8554. Gbáre mú o, mo ti ríre gbámú.
2: Àsọtẹ́lẹ̀ rẹ o, níbi tó ti nílò Ọlọ́run bàbá mi Joseph Ògúngbẹ̀mí ó yá kó dìde fún ọ. Mo sọ pẹ̀lú àṣẹ, ibi táyé rẹ ti ń ṣàìsàn, Ọlọ́run àtúndá olú ó yá kó wú ẹ̀sàn. Ibi tí ayé rẹ ti ń wá ojú rere Ọlọ́run, Ọlọ́run àtúndá olú ó yá kó fojú rere wá ìkàn. Gbẹ́ ìrànlọ́wọ́ o, gbẹ́ ògo tutù o, gbẹ́ àṣeyọrí. Láti èní lọ, àsọtẹ́lẹ̀ ni mò ń sọ jáde o. Láti wákàtí lọ, angẹ́lì ìrànlọ́wọ́ yóò dìde sí ọ. Angẹ́lì àyànmọ́ rẹ dà lórúkọ Olúwa ó yá kó wá ìkàn. Ibi tí ayé rẹ ti ń pa gbẹ gbà ń bẹ, Ọlọ́run àtúndá olú ó yá kó bomi sí ọlọ́kàn bẹ. Omi tútù ìfọ̀kànbalẹ̀ ó yá kó lọ ọmọ. Láti èní lọ, ayé rẹ dìde o, ogo rẹ gbogbo tuntun. Ayé rẹ dìde, ogo rẹ gbogbo tuntun. Ìràwọ̀ rẹ lórúkọ Olúwa ó yá kó tàn. Gbogbo bí kíní tó ti nílò bàbá mi fún ìrànlọ́wọ́ fún ojú rẹ ó yá lọ gbà á. Bẹ́ẹ̀ ló máa rí, kò yí padà. Jésù Olúwa wa, àmì lórúkọ Jésù. Orúkọ mi náà ni Prophet Gbadege Ògúngbẹ̀mí nínú ìjọ àtúndá olú Apostolic Church ológo jùlọ gbẹ́rẹ́mú assembly tá à ń bẹ nílùú àgbàdo ojúrin ọpẹ́ ìlú. Gbogbo bíkíbi tó o bá ti ń bọ̀ láti ìyànà pájà agége oṣòdì wọ mọ́tò tó lọ sí àgbàdo tollgate láti àgbàdo tó bá ti wọ mọ́tò tó lọ sí àgbàdo tollgate sọ pé o fẹ́ bọ́lẹ̀ lálákùkọ látàlákùkọ gbé ọ̀kadà tó lọ sí dálémọ láti dálémọ gbé ọ̀kadà tó lọ sí ojúrin jimboland. Ẹ̀yin gbogbo ará àgbàdo ẹ bá ti ń bọ̀ gbogbo ará àgbàdo ọpẹ́ ìlú crossing ìjàyè gbìyànjú láti bèrè ipe church side church ojú adé ló ń lọ side church ojú adé tó bá ti gbé ọlọ́kadà tó sọ pé side church ojú adé wá bèrè ipe jimboland ojú orin ló ń lọ jimboland ojú orin ẹ̀yìn tollgate ẹ̀dẹ́ dálémọ láti dálémọ ẹ sọ pé jimboland ẹni jimboland ojú rí rẹ lọ alákadà máa já yín jù lẹ́sìnbẹ̀ ẹni mo máa rí tìkẹ́tìkẹ́ àwọn èèyàn fẹ́ tó ń wọlé tó ń jáde mo gbàdúrà ẹ ó rí ìrànlọ́wọ́ gbámi olúwa sọ fún mi ó ní kí n dáwọ́lé gbogbo ènìyàn ní ọ̀la ó ní kí n jẹ fún àwọn ènìyàn ní iyọ̀ gbámi iyọ̀ olúwa ní kí n a ti gbàdúrà sórí iyọ̀ yẹn iyọ̀ yẹn lolúwa ní kí n fún àwọn èèyàn gbámi iyọ̀ àwọn nǹkan iyọ̀ adùn àwọn nǹkan ti dòbú gbámi odò yẹn odò dáadáa ṣùgbọ́n aṣálẹ̀ lodò yẹn olúwa tó pa àṣẹ fún wòlíì náà ó ní kó bu iyọ̀ kò ló bó sínú àwo kan kó lọ dà sórí sun gbámi oríṣun ẹlòmíì ó ti sun kíkorò oríṣun ẹlòmíì kò sun àdìmọ́ olúwa ní pé kí n fún àwọn ènìyàn gbọ́mi 500 ni yo toluwa ni ki fun awon eyan a ti gbadua si lati Monday a ti wa lenu re gba bi dada 500 people toluwa ni ki fun ni yo o ni ka to ba ti lo to ba ti gba o oni kankan to ma fi se to ba ti gba oni kankan to ma fi se iyo ni oluwa ni 500 yo 500 la se 500 people of fellow oluwa ni ki pin gba bi dada ori sure o gudo si kikoro o ko gudo su adu pe to su kikoro yen ti toge yi to se kini to si kikoro yen ti toge ori sure gudo su adu kikoro yen orun bebe mu kuro gba mi o ti sise o ye akojo kuro nbe olorun atun da lu bebe se adu oyin o ironlowo ko fe wole Bami, in leku to ti ye, owa wa akba lo ti yo, anu veshi. Owa ki loke, owa wa akba lo ti, anu veshi. Bami, ti yo ti si yo rombo, ti yo ye, to ye poro wa mbe, baba, mi ben je ki yo rombe mbe fwenye. Iwa ni konda wo liye mo, wo liye le mi. A, bo, onu wa mo mi samwe ni yo. Ni yo la ye, ma da wo mo fisi lo. 150 ma da olohun oluwa ga ka jo foju
3: ko can possibly be yes so my people this na jo
2: arakunrin kan sese baba mi lo mo fe tu sile e arakunrin kan wa o je deport e ni loyibo ni oluwa ni ko foju kan mi gba mi dada olobini kan wa o doju mo ninu bi mo je gba ibo je gba won asiri yen mo se so oluwa lara wa olara won baba mi olara atunda odun se mo fe tu sile gba mi dada eyan kan o ni kidney problem kidney re ti fail baba mi fe tu kidney re se eh jaje ri okan ni agbada la mo fe tu se mo ma ri awon 150 ni o la yen iwo gbiyanju lati kon mi lara a o pe yo 500 ni yo to ta ti gbadua si mo gbadua loruko oluwa ìrànlọ́wọ́ máa dìde fún ọ nítorí àwọn òkè mẹ́jọ pápọ́ ní àwọn ọ̀la yẹn jẹ ọ̀la láti aago mẹ́wàá níbi orí ní chọ́ọ̀chì wa náà ni ní jimola àdójú ni yẹn ni láti aago mẹ́wàá di aago méjì tètè dé wà á mú nọ́mbà torí èrò pọ̀ ọlọ́rùkọ ṣàánú àgbà ni èrò pọ̀ tó lè lo ògo yẹn ṣùgbọ́n àrí àánúgbà lábẹ́ àsíá ìpè joseph gbúgbèmí àrí àánúgbà lábẹ́ àsíá ìpè ọlọ́run àtúndà olú àrí àánúgbà lábẹ́ àsíá ìpè ọlọ́run àwọn bàbá wa ọlọ́run rẹ lórúkọ olúwa ó dìde nínú àánú ọlọ́run àtúndà olú kì í ó gbé ọkọ máa sáré bọ̀ ní ọ̀la yẹn wàá rí mi face to face 150 olúwa ní kí n cancel àwọn èèyàn 150 gbọ́ mi ilẹ̀kùn àánú máa ṣí oníṣù rẹ tó ti gbẹyẹ bàbá mi ajọ sùn ní dùkàlà gbọ́ mi dáadáa ilẹ̀kùn tó ti rò pé kò lè ṣe mọ́ bàbá mi yóò sì fún ọ gbá ìrànlọ́wọ́ tuntun pé mi sọrí nọ́mbà mi pèmí sọ ní nọmba mi ó mo fẹ́ pa ìpè tó kọ máa pè é pé dádì ipò níbẹ̀ àdírẹ́sì ni ipò níbẹ̀ ikọ́ ìpè tó máa pè mí nìyẹn o ẹ mo máa gba ìpè mo máa gba ìpè ìpè 100 ó dádì ipò níbẹ̀ ẹ fún aládírẹ́sì màá jẹ́ ṣúre fún ẹ màá fún ẹ ládírẹ́sì gbìyànjú láti wá ilẹ̀ pàánú máa ṣí fún ọ ìrànlọ́wọ́ máa dìde o jẹ́ fún ẹ ní nọ́mbà 070-666-6 mẹ́ta ni o 19658 070-666-6 mẹ́ta 19658 lórúkọ olúwa wà rí ìrànlọ́wọ́ ilẹ̀ pàánú àjẹ̀sí bẹ́ẹ̀ ló máa rí kò yí padà jésù olúwa wa àmẹ́ lórúkọ jésù pèmí lọ́la kò jẹ ti pèmí lálẹ́yìn sọ́ọ̀rì kò jẹ ti dìde ìṣàmì lọ́rọ̀ ẹ̀ tó ṣe.
1: Olúwa mi yóò dìde nínú ọ̀rọ̀ rẹ.
0: Jésù ní kẹ́pẹ̀ mí, èmi yóò sì dá ọlọ́run. Èyí ló mú kí ìjọ apostolic church àtúndá olú olóko jùlọ gbẹ̀rẹ̀mú assembly tó wà ní ojú orin Jumbo land ọkọ̀ pẹ̀lú àgbàdo Ogun State pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ Wednesday. Gbẹ̀rẹ̀mú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ Friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 ní gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ni kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 070-66-61-9653 tàbí 081-5242-8554. Gbẹ̀rẹ̀mú o, mo ti ríre gbámú.
4: From Lagos, this is
1: Jordan 105.5 FM.

0: Ojú ohun ní orúkọ Jésù ẹ máa jóná dànù ẹ máa jóná dànù ẹ máa jóná dànù ẹ máa jóná dànù wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan gbogbo mọ jẹ̀mú àti ọwọ́ òkùnkùn tó fún mi lóúnjẹ lójú àlá ẹ jóná dànù mọ́mọ́ ìgbàdúrà dáadáa àdúrà tá a fẹ́ fi ọ̀sẹ̀ yìí gbà nìyẹn gbogbo mọ jẹ̀mú àti ọwọ́ òkùnkùn tó fún mi lóúnjẹ ojú ohun oúnjẹ ojú àlá tó fi ń dè mí mọ́lẹ̀ tó fi ń fa ìrìn àjò mi sẹ́yìn tó fi ń da gbogbo tó ti tò nínú ìrìn àjò mi rú tó fi ń gbé ìkórira àmúbú àti ìjákulẹ̀ sínú aye mi lorukọ Jesu o ya ma jona wa gbo wole inu e wa ma pe fire ina wonu mi gbogbo ofa tan ti fun mi je loju ala lorukọ Jesu mu po ina wonu mi agbara wonu mi ase wonu mi gbogbo nje okukun tan ti fun mi je eru ti o ti gbe si mi lara nipase onjo oju ala ni orukọ Jesu mo po gbogbo edanu mo po danu lorukọ Jesu eyin owo okukun ton yu agbara mi lenu eyin ofa okukun ton yu agbara mi lenu te wọlé nípasẹ̀ oúnjẹ ojú ohun ní orúkọ Jésù ẹ máa jóná ẹ máa jóná ẹ máa jóná ẹ máa jóná ẹ máa gbàdúrà mo dáná sun gbogbo ọfà tán fi sínú ayé mi látojú àlá ní orúkọ Jésù mo dáná sun gbogbo irúgbìn òkùnkùn tán gbè sínú ayé mi látojú ohun ní orúkọ Jésù wàá gbọ́ wọlé ìsàlẹ̀nu rẹ ìwọ ọfà oúnjẹ ojú ohun tí ò fún mi láàyè láti tẹ̀síwájú ìwọ ọfà oúnjẹ ojú ohun tó ń takò àlàáfíà ó yá jáde Jésù olúwa wa la ẹnu rẹ mo pe iná sínú rẹ ní orúkọ Jésù mo pe iná sínú ayé rẹ ní orúkọ Jésù mo pe iná agbára sínú ayé rẹ ní orúkọ Jésù oúnjẹ òkùnkùn tó ti jẹ látojú àlá tó ní ọ lára lórúkọ Jésù ó yá kó máa jóná oúnjẹ òkùnkùn tó ti jẹ látojú orun ní orúkọ Jésù ó yá kó máa jóná gbogbo àfújẹ òkùnkùn gbogbo ọfà òkùnkùn gbogbo irúgbìn òkùnkùn ẹgbọ́ ọ̀rọ̀ olúwa nínú ayé mọ̀mọ́ yìí nínú ayé bàbá yìí nínú ayé àǹtí yìí nínú ayé bùọ̀dá yìí lórúkọ Jésù ẹ máa jóná dànù ẹ̀yin ọfà òkùnkùn lórúkọ Jésù ẹ máa jóná dànù ẹ̀yin irúgbìn òkùnkùn lórúkọ Jésù ẹ máa jóná dànù iná wọnú àgọ́ ara rẹ gbogbo àlejò àìsàn tó wọlé nípasẹ̀ oúnjẹ ojú oorun ní orúkọ Jésù iná jó wọn run gbogbo àlejò àìsàn tó wọlé nípasẹ̀ oúnjẹ ojú oorun ní orúkọ Jésù iná jó wọn run ó yá gba àlàáfíà gbòǹgbò ọ̀fà oúnjẹ ojú oorun tí ò jẹ́ ọlálàáfíà lórúkọ Jésù kò jóná dànù gbòǹgbò ọ̀fà oúnjẹ ojú oorun tó fi ìkórira sínú ayé rẹ àti àmúbọ́ àti ìjákulẹ̀ orúkọ Jésù kò jóná dànù ayé rẹ gba òmìnira Jésù olúwa wa amen àdúrà tá a fẹ́ gbà lọ́sẹ̀ yìí rèé gbogbo ẹ̀yin abiyamọ ní ọjọ́ Thursday ẹ máa kó fọ́tò àwọn ọmọ yín bọ̀ nínú àdúrà olúwa sọ fún mi pé kí ẹ̀yin abiyamọ gbàdúrà obìnrin kan bẹ ó lálàá pé ẹranko bíi màlúù ó kan ọmọ òun lójú àlá olúwa lóbìnrin yẹn ń gbọ́ mi báyìí báyìí gbogbo ibi tó o bá wà mẹ́sù ọ̀pọ̀ connect máa dúà Thursday tàbí kó rí pé o wà ń bẹ̀ lórúkọ Jésù ayé òní pa ọlọ́mọ o ẹ gbàdúrà sí àwòrán àwọn ọmọ yín ẹ máa kó bọ̀ lọ́jọ́ Thursday láàrin aago mẹ́jọ sí aago méjìlá ayé òní dè ọ́ má dẹ́jà o wọn ní gbòkú ọmọ ránṣẹ́ sí ọ ayé òní bọ́ sìnkú ọmọ lórúkọ Jésù òní fojú rókú ọmọ lórúkọ Jésù ọmọ òní kú lójú rẹ ẹ̀mí àwọn ọmọ rẹ ayé òní sọ di ẹ̀mí kúkúrú ní orúkọ Jésù bó ṣe dé church rẹ o locate abúlé ẹgbà tàbí fágbà gbé ọ̀kadà Ọlálẹ́yìn last bus stop Adétọ́lá road church bàbá Adéfisóyè tó wà níwájú olúrọ ẹ̀yìn ará Ògùn state ẹ lè gba ìjàyè Amadia power line Mount Johnson Kọ́lá Alákùkọ wọlé ẹ gbé ọ̀kadà Adétọ́lá road church bàbá Adéfisóyè tó wà níwájú olúrọ gbọ́ nọ́mbà ìkó safe ẹ mẹ́sàn kó safe ẹ gbogbo ẹni tẹ́ wà lórí WhatsApp ẹ máa send prayer request sí mi lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ tó ń gbọ́ mi lórí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì tàbí bí kíbi tó ti ń gbọ́ mi máa pe nọ́mbà yìí kí n gbàdúrà fún ọ ogun ayé rẹ ó ṣẹ́ ní orúkọ Jésù nọ́mbà náà ni eléyìí 0805 60 97 02 pè mí sórí nọ́mbà yẹn send prayer request ní WhatsApp ọfà ò ní bà ọ lórúkọ Jésù ìran òdì òní ṣẹ lórí ẹ lórúkọ Jésù ayé òní bọ́ gbọ́mọ dìgbàdìgbà lórúkọ Jésù ìpinnu ọ̀tá òní ṣẹ lórí ẹ lórúkọ Jésù ẹni bá robí sí ọ yóò forí ara ẹ gbé Jésù olúwa wa amen.
1: jẹ mu abo covenant of protection nitori mo wa pelu re ma foya nitori emi ni olorun re olorun to npa omo ni gbogbo igba fe ko fi di abo na mule lo fin pe o si ipade adura isoro olojo meje akori ma je mu abo covenant of protection ojo meje lojo adura so tele yo fi ma ro iwo na wa gba ifororo yin abo gosheni tun tilekun mo ijamba wahala ohun iko ojiji adura ohun ase tun yo ni kuro ninu ewu yo ma jade latenu prophet igbalaye mi o kebisi baba olorun go adura pastor julius oju arowo mole ati baba adura prophet michael adifisoye orin emi latenu benais opaleye atawon akoni ijo ma je mu abo ipade adura yi ma bere ni tuesday august 25 2026 o si ma wa sopin ni monday august 31 2026 ago meji la oru adura yo ma bere ma je mu abo ipade adura isoro asotele yi ma waye ni christ apostolic church anointing with fire prayer ministry ibrahim ezumo street ofadeyan road adetola bus stop lagos olubelejo wole michael adifisoye telephone 0803 462 8479 at 0802 203 5389 oluwa yo pa lo ati abore mo lati igbayin lo ati titi laile.

0: ó bá rí pé ayé ò lọ bí o ṣe ń rò ó tàbí bí o ṣe fẹ́ tàbí bí ọ̀run ṣe ṣètò ẹ̀ mọ̀ wípé iṣẹ́ ọ̀tá ni o kó mọ̀ wípé ọwọ́ kan ló lòdì sí ẹ ó ní ò jẹ́ kí ayé ẹ lọ bí ọ̀run ṣe pèrú ẹ̀ o mọ̀ látàná ni mo dẹ̀ ti ń sọ fún ọ wípé ogun ni irúgbìn ọ̀tá tó bá gbìn ọwọ́ ọ̀tá ni ọ̀tá dẹ̀ ń jà pẹ̀lú irúgbìn mo wá sọ fún ọ lánàá wípé tó bá ti di wípé ọ̀tá gbin irúgbìn sí ọ tó o bá ń gbìyànjú àti fàájì ọ o ni wọ́n ń pè ní ogun o ni wọ́n ń pè ní ìdààmú o ni èmi máa ń pè ní àlàkọjá kíkorò torí òun ló fà á tí ayé fi dàbí pé kò lọ bí ọ̀run ṣe ń ṣètò ẹ̀ tó o bá ti bá àwọn nǹkan pàdé iṣẹ́ ọ̀tá ni tó o bá ti wá bá iṣẹ́ ọ̀tá yẹn pàdé kó o mọ̀ wípé o gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tó mọ ibi tí ogun yẹn ti wá mo sọ pé àwọn ogun kan wà tí ipá àdúrà ò ká mi ò fi dẹ́rù bà ẹ́ òótọ́ ọ̀rọ̀ o ni mò ń sọ fún ọ àwọn ogun kan wà tó jẹ́ wípé àdúrà àwọn wòlíì kan ò lè ka why because ogun yẹn le jù wọ́n lọ gbogbo ìgbà o ni mo máa ń sòótọ́ fún ènìyàn sóòrí tó bá ti rí ẹni tó bá ń ṣe bíi pé ó ní ọlọ́run ó máa sì ẹ́ lọ́nà ó máa sì ẹ́ lọ́nà gbogbo ọ̀nà tí olúwa fi sọ fún mi wípé àwọn nǹkan kan wà tí agbára mi ò ní ká tètè sọ fún àwọn ènìyàn ó máa ń sọ fún àwọn ènìyàn tá a bá jọ gbàdúrà màá ní bí ogun ẹ tàbí agbára tó ti ogun ẹ lẹ́yìn ó bá lágbára ju pẹpẹ tèmi ti ń gbàdúrà lọ kò sí ọgbọ́n tí mo lè dá àgbàtì àdúrà ni ó máa dà that's why olójẹ́ kémi máa lọ ara mi mọ́ àwọn pẹpẹ àti àwọn ìpè tí mo mọ̀ wípé wọ́n ní májẹ̀mú gíga pẹ̀lú ọlọ́run òun náà ló jẹ́ kémi náà máa wọ májẹ̀mú ní gbogbo ìgbà pẹ̀lú olódùmarè torí mo mọ̀ wípé ogun tí pẹpẹ tì lẹ́yìn kìí ṣẹ́ kíákíá àfi bí pẹpẹ míì bá kò lójú ogun tí májẹ̀mú tì lẹ́yìn ó máa le àdúrà ò le kápá ẹ̀ that's why ló jẹ́ sọ fún ọ lánàá pé ogun tó lu àwọn òbí ẹ̀ bolẹ̀ tó o bá rò wípé àdúrà kékèké báyìí ló máa gbà tó máa borí ẹ̀ wá ṣe dáadáa ó máa múra pé ogun tó lu àwọn òbí ẹ̀ bolẹ̀ arúgbó ogun ò ní wọ́n máa ń pè wọ́n wọ́n lé agbára ogun tí ò jẹ́ kí bàbá ẹ̀ ó tọ́jú ẹ̀ ó lè fi àdúrà kékèké ti ṣe ló máa wà díẹ̀ pé kí ló fà á tí bàbá mi ò fi ráàyè tọ́jú mi tó jẹ́ wípé ìyá wa nìkan ló ń kó wọn káàkiri ẹ̀jẹ̀ ó ní agbára àti mú gbogbo nǹkan tí a bá fi le lọ́wọ́ kó sọ́ di àlàálẹ̀ tàbí àlàkalẹ̀ fún ìran tó ń bọ̀ ó ní òyìnbó pè ní pattern bẹ́ẹ̀ bá rí ìwà kan àti ìṣe kan tí ẹnìkan practice tó ti pẹ́ bí ẹ̀jẹ̀ bá ti gbà á lọ́wọ́ ẹ̀ ọmọ náà máa jogún ìwà yẹn ṣá ni bẹ́ẹ̀ bá rí ìṣe kan tí ẹnìkan ṣe tó ti pẹ́ tí ẹ̀jẹ̀ bá ti gbà á lọ́wọ́ ẹ̀ ó máa di ohun tí gbogbo ìran ó máa jogún ẹ̀ ni ẹ̀jẹ̀ ó ní gbogbo agbára tó gbé ènìyàn rú ẹgbọ́n tí bíbélì sọ wípé inú ẹ̀jẹ̀ ó ní ìyé wà so bí ogun bá ráàyè dúró nínú ẹ̀jẹ̀ àlàálẹ̀ ló máa dà èyí tí òyìnbó ń pè ní pattern sórí ogun tó bá dẹ̀ ti di àlàálẹ̀ ó máa ń ṣòro jà gan àyàfi kó mọ bó ṣe máa jà mọ́mì bẹ́ẹ̀ ni sà ìwà ọlẹ́kan ìwà ìbìkítà gan ìwà àdájò kan tí àwọn kan wù tí ẹ̀jẹ̀ gbà òun ló ń fara wọn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá rí ẹni tí àìní sá wọnú ẹ̀jẹ̀ ìran wọn àti lówó ìran yẹn ó máa le gan bẹ́ẹ̀ bá rí ẹni tí gbèsè sá wọnú ẹ̀jẹ̀ wọn àti bọ́ lọ́wọ́ ogun yáwó àbí ilé àkójọ ó máa pẹ́ rúru ẹni bẹ́ẹ̀ gbọ́ mi dáadáa tó bá jẹ́ wípé ẹ jẹ́ ọmọ ìyá ikan ò gbé kan ogun ẹ̀jẹ̀ ó lẹ̀ ń jà mami mi tó bá jẹ́ wípé àǹtí ẹ̀ ò rí ilé ọkọ̀ gbé ìwọ náà ò rí ilé ọkọ̀ gbé gbogbo yín lẹ wá jọ ń ja ogun kan ọwọ́ ẹ̀jẹ̀ òun ló wà ogun yẹn le gan dádì mi ogun yẹn le gan ó ti di àlàálẹ̀ ayafi ko mo bo se fe ja ni opolopo igba ogun yi ki se woli to kan je wi pe alariwo ohun lo ma se ogun ye bo mi daada to ba de inu emi gbogbo awa ta lead yin ni adua yi o ni ota ma wewo e gbo mi daada lale mo fe ba eso to ta ba de inu emi ikoko wa won si ota mo le ma lead e ladua mo le ma pariwo ko je wi pe ikoko mi igba ti won we e agbara ti o wa ni di oro e o ri awon kankan ninu ikoko mi gbo mi daada ibi to ba ti n gbadua ikoko pastor ye o ni se pelu idahun adua ye e gbo n ti Samuel so Samuel wi pe se enikan wa to le jeri gbe mi pe mo gba iran lowo o se enikan wa to le jeri gbe mi pe mo se nkankan bayi oluwa wi fun mi pe gbogbo ohun ti o ba ti n se ti ero ọkan e ba ti yato si ti ọrun adua
1: possibly be yes oh my
0: aye o ni gba o ohun ti mo so bẹẹ ni sa bi ọwọ ẹjẹ ba dide si o bi o ba wa majẹmu to le to je wipe majẹmu to di oku ọlọrun mu ẹjẹ yẹn ma fi ẹsẹ lẹya ọta to ba sapamọ sinu ẹjẹ o mo fi yan se eleya ma salaye le lori gbogbo ọla o ti mo fẹ di pẹlu niyẹ ẹni bi keji ti ọta le sapamọ si to ma le ti adua o le ran o ni ọta to lọ sapamọ sinu ero ẹ awọn ọta yi buru gan wọn ni jẹ ko ronu rere ọta yi lo wọnu ọkùnrin tó wà létí odò Bethsaida kàkà kó ráàyè kó sún kó gbé ìgbésẹ̀ èrò ẹ̀ mi ò rẹ́ni ràn mí lọ́wọ́ ni àwọn ẹ̀gbọ́n mi ò ràn mí lọ́wọ́ èrò ẹ̀ ní ọ̀tá lọ jókòó sí èrò ẹ̀ ní ọ̀tá wá ń ṣiṣẹ́ lé lórí kò jẹ́ kó rí ìyanu ọ̀tá tó jókòó sínú èrò ọ̀tá yẹn burú gan ó ní àwọn olóyìnbó pè ní battlefield of the mind bẹ́ẹ̀ ni sà bí ọ̀tá bá jókòó nínú èrò ẹ bí ọ̀tá bá jókòó nínú ọkàn ẹ tí ò gbà kó ráàyè ronú tó dáa ìgbà yẹ ò ní ráàyè ronú tó dáa bẹ́ẹ̀ ni àwọn tí ọ̀tá bá jókòó nínú èrò ọkàn wọn ẹgbọ́n tí wọ́n máa sọ àwíjàre ò ní tán bẹ́ẹ̀ ni sà excuse ò ní tán bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá wà níwájú wọn náà máa máa rí àríwí sísí kí ló dé tí kí lè ṣẹlẹ̀ mi ò léèyàn ni kí ló dé tí eléyìí ò ṣẹlẹ̀ ìjọba ni ẹnìkan sáà máa jẹ́ ohun tó fà á sàárì kankan ó máa máa wíkì ẹ kò ní lọ tó bá ní kí ló dé tọ́jà òfin lọ a nítorí pé mi ò rí ìyànràn mi lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni sà gbogbo ibi tó bá ti sọ pé káláàánú dìde bẹ́ẹ̀ ni ibẹ̀ ló máa máa wá káàkiri kó dẹ mọ̀ wípé ohun gangan ni aláàánú àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ dìde sí ọ̀rọ̀ ara ẹ̀ bọ́tà bá jókòó nínú èrò ogun yẹn máa ń sòrò ja ẹgbọ́n bó ti wù kí pásítọ̀ máa pariwo tó ogun yẹn ò ní ṣẹ́ ogun tí adúà kì í ṣẹ́ ológun tó jókòó nínú èrò ó di ogun kejì tí mo sọ fún ọ ogun àkọ́kọ́ tí adúà ò lágbára lórí ẹ̀ ológun tó jókòó sínú ẹ̀jẹ̀ bó o bá rí ogun tó jókòó sínú ẹ̀jẹ̀ wá padà sínú májẹ̀mú tó bẹ̀rẹ̀ ẹ̀ ní sà wá ṣẹ̀ṣẹ̀ fi májẹ̀mú kọ́ ogun míì wá bẹ̀rẹ̀ pẹ̀lú májẹ̀mú ẹgbọ́n eléyìí sà mo bẹ̀rẹ̀ májẹ̀mú kí n tó dìde ọlọ́run gbọ́ ó wọnú májẹ̀mú pẹ̀lú ọlọ́run ẹgbọ́n eléyìí gbogbo àwọn pásítọ̀ tó jẹ́ èèyàn gbogbo àwọn wòlíì tó jẹ́ èèyàn gbogbo àwọn ènìyàn tó jẹ́ èèyàn tẹ́ ẹ bá rí ẹni tí ayé rọrùn fún tẹ́ ẹ mọ̀ wípé ogun ẹ̀jẹ̀ kò borí ẹ̀ tẹ́ ẹ bá rí ẹni tí ogun ẹ̀jẹ̀ ò bá borí ogun èrò tí ò bá borí ẹ̀ ó mà bọ́ lọ́wọ́ ogun ibi kẹta tí ọ̀tá máa ń jókòó sí de ènìyàn ó ní bí àwòrán sátani ń bọ̀ wípé àwòrán ọlọ́run ò là dá ọ ó

0: Lone Lone Buster.
1: Fagba.
0: Lago Mejola.
1: 8 a.m. this morning. I'm not staying today. But we have something else to do. By the latest time I leave the 12, between 12 or 1, I should be through. I have some other things to do. Holy Spirit dwell in me. You that they put the full load upon you. That the higher you go, the more you come down. Oh, you are so glorious. But you look like you are empty. All those that couldn't get you oil also. Make sure you meet me this morning. Those that did the program last week together.
0: Times two.
1: We are going to be times two today. For the Lord says, it's a day of redemption of destiny. And restoration of all things you have lost.
2: And I did listen to so good. Better.
1: Leave up now. Invite all those you know. Lone Buster. At Fagba. Bring all those that are looking for child. Let them meet with the God of
0: prophets.
1: Yes, sir.
0: Samuel Adebayo
1: Jolo. Samuel Adebayo Jolo is the name.
0: That we
1: call us God.
0: Amisa
1: Ilofian. The sign of this one shows.
0: But
1: how great my God is. Bring this woman in. I feel like talking.
3: Praise the living Jesus. Nítorí pé láti ìgbà tí mo ti join ìjọ orí òkè ògo lórí afẹ́fẹ́ láti ìgbà yẹn ni ayé mi ti nítumọ̀ ní ọjọ́ tí bàbá orí òkè ògo wá sí ìlú Òṣogbo ọjọ́ tí wọ́n fọwọ́ ba ọwọ́ mi torí single mother mi nígbà tí bàbá fi ọwọ́ ba ọwọ́ mi ayé mi bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ ó bẹ̀rẹ̀ sí ní nítumọ̀ mo lọ sí orí òkè ògo mo yí pẹpẹ mo yí orí òkè ká nígbà méjìlá Ọlọ́run wa dá sí ọ̀rọ̀ ayé mi. Èmi tó jẹ́ pé láti 20 years ni mo ti wà ní single mother tí mo ti gbé opó 20 years tí mo ti wà ní single mother. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè ògo. Ọlọ́run ìpè bàbá mi Samuel Ojo. Mo wá dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀ nítorí pé ó ṣe ohun àrà nínú ayé mi. Nígbà tí mo torí òkè dé, ni irú mi wá lẹ́ni tó ń fẹ́. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ̀ ó yà mí lẹ́nu, ó dàbí eré, ó dàbí àwàdà. Tẹ̀rẹ̀ ni mo máa bẹ ẹni tó ń sọ pé kí n lọ sọ fáwọn fámìlì ni pé mo fẹ́ ṣe márèjì o olúwa ọlọ́run orí òkè ògo èyí yẹ ògo ni mo bẹ ẹni tó ṣe márèjì o márèjì mi báyìí ó ti lọ sí ọdún kan ní gbogbo ìgbà tí má ti ń rántí ni mo máa ń rán pẹ́ mi wá olúwa ṣe gbogbo àwọn tó sọ pé fẹ́ẹ̀kì ni kíní fẹ́ẹ̀kì ni irọ́ ni òótọ́ ni lọ́dọ̀ tèmi o bàbá ìpè yín pé mi ẹ̀mí fọmọ àtìyàwó ṣiṣẹ́ ìránṣẹ́ ayé ò ní rí di yín o lágbára ọlọ́ọ̀ṣẹ́ yá túbọ̀ máa tẹ̀síwájú ẹ ṣé o ẹ kú ìtọ́jú wa ọlọ́run kú ìtọ́jú wa ẹ kú ìtọ́jú wa ní gbogbo ìgbà o bàbá mi dáadáa.
4: Báyìí ni Olúwa Jehova wí ọ̀nà níwájú rẹ̀ bẹ̀rẹ̀ sí sí mo ní kí n bẹ̀rẹ̀ sí máa rán yín létí 29:30-31 Days of Signs and Wonders, Miracle and Testimony. Bọ̀ sórí àárọ̀ yìí àwọn tá a ti jọ ṣiṣẹ́ oyinbo láti Friday mo sọ fún yín lánàá wípé àárọ̀ yìí ó máa ní agbára so ìpàdé ẹ̀ ní wà very very important torí mo ní àwọn message tó lágbára àwọn tí wọ́n wá last week wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Tuesday program ní last week it was a very great day the day that the hand of God moved mightily so àárọ̀ yìí ó jẹ́ àárọ̀ tí a máa bẹ gbogbo angu wò torí àwọn èèyàn ti ń ṣe sọ̀rọ̀ ní church látọjọ́ Friday wọ́n sì wà ní church mọ́júmọ́ àárọ̀ yìí so bẹ́ẹ̀ mi gan ṣe ń dé láti Abuja láàárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ni mò ń dé sínú ìpàdé yẹn we are starting by 8 a.m. aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ ní Fagba gbogbo ọ̀nà ló já sí Fagba ẹ̀yin ìjẹ́bú òde alẹ́ yìí ni ìpàdé ti yín ògo yín yóò bù jáde ẹ rí ànúgbà mò ń gbọ́ ohun testimony láti ọ̀run wá sórí ẹ̀ ni mo kàn filẹ̀ ká fòde gbàdúrà ni torí mo mọ̀ pé ẹ̀rí rẹ ó máa tó dé 29:30-31 orí òkè ògo la máa wà láṣejì rẹ so gbogbo ènìyàn ẹ pàdé mi láàárọ̀ yìí ní Fagba Lagos State tó bá lẹ́yìn kan lẹ́kọ̀ọ́ sọ pé kan farahàn ní Lone Lone Buster láàárọ̀ yìí ní Fagba Lagos.
5: àti ayé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mútà ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sàmùjọ Authority. Bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Lágbèjúpọ̀ kò

0: ìkura orí òkè ògúnlẹ̀ dé yẹn ìkúrítà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
1: pé orúkọ jésù
2: hádìí nípa jesus
1: yìí agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé
2: mi. power scattering on my good plans.
1: agbára tó ń ba èròngbà rere jẹ́
2: power scattering on my good plans.
1: ó yá máa bàjẹ́.
2: be destroyed.
1: ẹ̀yin agbára ẹ wọlé.
2: be buried.
1: ẹ bàjẹ́.
2: be destroyed.
1: ẹ wọlé.
2: be buried.
1: àdúrà ọkọ jésù. ọkọ jésù ẹ̀mí mímọ́ agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé mi. ẹ máa wọlé. all my good thoughts and my good plans must come to pass in the name of Jesus. Jésù olúwa wa ẹ gbàdúrà kejì olúwa bá mi sọ ẹ ogun ìdílé tó fẹ́ sọ mí dàlá ìmọ̀ sí. ogun àti egun ìdílé tó fẹ́ sọ mí di aláìmọ̀
2: sí
1: tó fẹ́ sọ mí di òpè ogun dàbí mo ṣe dà nínú ìran mi ẹ bá ń ṣẹ́ wọlé ariwo rẹ kó lọ. Bàbá ọmọ mi ni àyà gàbálẹ̀ bá dúró àdáyà ogun ìdílé tó fẹ́ sọ mí dàlá ìmọ̀ sí olúwa bá.

0: ajá máa kiri yẹn kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò pẹ̀lú mi nínú ilé agbára náà ni bàbá wa wòlíì ìgbàyè tọlọ́run lò fún ìran ìgbàyè prophet dr ms fabiyi bàbá possibility olúwaṣẹ́yìn bàbàrà fún mi lórúkọ tèmi bàbá ẹ gbàdúrà fún aláòkú
1: ìta ṣe kọ́fà jésù kristu olè máa gbé ẹ ọlọ́run tó ga tẹ́nì kò ga tó ọlọ́run tó tóbi tẹ́nì kò tóbi tó ọlọ́run tó tó gbàǹgbà tó tó rùgùdù ọlọ́run tí ń gbébi gíga bọ̀pẹ̀ wà èyí ni ọjọ́ ṣẹ́gun o àwọn tó ṣàmì ogun má jòó borí wọn ọ̀tá tó lé wọn má jòó bá wọn àwọn tó ń wá ìdí wọn jẹ́ kílẹ̀ mì wọn àwọn tó ń wá ẹ̀ṣù wọn jẹ́ kán yọ̀ṣù wọn àwọn tó ń wá yẹ̀yẹ́ wọn bàbá jẹ́ kán ṣẹlẹ́yà gbogbo ẹni tó gbọ́ mi ní àkókò yìí jíjáde yín wọlé yín lónìí ẹ̀rín ló máa bọ́ sí ọkàn yá balẹ̀ ẹ̀mí sógonù ẹ̀mí yóò ní sọnù ayé yóò ní sọnù iṣẹ́ yóò ní sọnù ọkàn yá balẹ̀ ẹ lù yọ ẹ mọ̀ ṣe a ṣe é ṣe a ṣe tì kì í bọ́jọ́ bọ́jọ́ máa yọ kòbóònù kòónù márùn ẹ ṣàmì ẹ ṣàmì àṣẹ tò ní báyìí ẹni kan wà níwájú yìí kò ní dẹkùn ayọ̀ kan wà níwájú yìí kò ní domi jẹ bẹ́ẹ̀ni jọjọ́ ìṣẹ́gun àtogúntẹ́rí àtogúntẹ́rí ẹ̀ ní rí mọ́ alábùrúkọ̀ oníṣẹ́ lórí yìí o àdúpọ̀ ti ṣe bàbá mi oníṣẹ́ ìyanu wá ṣiṣẹ́ agbára dé jésù olúwa wa.
0: Bàbá èyí lọ́jọ́ ọ̀ṣẹ́gun ti ṣọjọ́ Tuesday kí ló ń tẹ́ ẹ fẹ́ bá a sọ̀rọ̀ lákòókò yìí.
1: A ti ń bá àkọlé kan bọ̀ ni ó ti gbé ọ̀rọ̀ mi yóò tún pọ̀ jáde. Ó ti gbé ọ̀rọ̀ mi.
2: Yàsọ́ lórí Jésù.
1: Yóò tún pọ̀ jáde. Ọ̀rọ̀ jẹ́ ohun tó tóbi jówó lọ. Bí ọba ń nówó tí ò nọ́rọ̀ kò ní
2: ìwọ̀n.
1: Jóòbù jẹ́ ni tó ní ọ̀rọ̀. Ó rẹ̀ tún ní owó. Ó ní fàdákà.
3: If you know say you wan move, move your
2: rate. Ìwúra.
1: Àwọn ọ̀rọ̀ rẹ̀ náà nìyẹn. Ó rẹ̀ tún ní ọmọ méje. Ó rẹ̀ níyàwó kan. Ó ní ẹrú.
2: Ó rẹ̀ ní gbogbo
1: kan tó pọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan, gbogbo ohun tí Jóòbù ní, ó dẹ̀ lọ. Bó ṣe wá ló jẹ́ ìbànújẹ́ fún ọkàn
2: Jóòbù.
1: Ìbànújẹ́ tó jẹ́ fún ọkàn Jóòbù ni pé ibo ni màá ti bẹ̀rẹ̀. Àwọn tó yẹ kó wàá sùn fún kọ́fí lọ́kàn balẹ̀ wọ́n fi Jóòbù ṣẹlẹ́yà. Ẹlẹ́yà tó fi ṣe ni pé ọlọ́run tó tẹ̀lé ṣé òkú. Ó ti rí pé ó ti tán báyìí. Bẹ̀rẹ̀ ọlọ́run tó tẹ̀lé. Ṣùgbọ́n Jóòbù fi wèrè pé ọlọ́run ó dúró ti ọlọ́run. Wọ́n gbìyànjú láti yí Jóòbù àwọn ọ̀rẹ́ rẹ̀ gbìyànjú láti yí lọ́kàn padà àti ìyàwó rẹ̀. Ṣùgbọ́n Jóòbù ọlọ́run tó ti mọ̀ tẹ́lẹ̀ kò kó lọ́dọ̀ rẹ̀. Ó ń tẹ̀lé ọlọ́run yẹn lọ. Ìyẹn ni jọ jẹ́ gbogbo ìrònú Jóòbù. Ó ti kọ ìwé tó pọ̀ ká tó dénú ìwé Job 20 number 15 yẹn. Ó ti kọ́ níbẹ̀ nínú ìtìyẹ̀wé Job oríkejì ẹsẹ̀ kẹrin ohunkóhun tẹ́nìyàn bá ní ló fi ṣèràpadà ẹ̀mí rẹ̀. Ó ti kọ́ lẹ́yìn yẹn ó fi ọjọ́ ìbú rẹ̀ bú ní ìtìyẹ̀ Job oríkejì yẹn náà bákan náà pé kí ni wọ́n bí òun fún gbọ̀ngàn ohunkóhun má sì láyé gan bẹ́tà. Job ń kọ́ nínú ìwé Job oríkejì ẹsẹ̀ keje àbáwà fún kìtà gé lórí ó bá ti gbóòrò mi àìsàn dí padà. Eléyìí Job wá kọ́ nínú ìwé Job orí ogun tí mo sọ lówó lọ́wọ́lọ́wọ́ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Job 20:15 yẹn òní pé ó ti gbé ọ̀rọ̀ mi Job tún bí jáde. Wọ́n àsọtẹ́lẹ̀ ni Job sọ ó mọ̀ pé kò so ohun tó lọ lọ́wọ́ òun tí ò ní padà ọkùnrin kan gbọ́ obìnrin kan gbọ́ mi ní àkókò yìí ó rẹ̀ ti sọ̀rọ̀ ìtínù sórí wo àwọn kan ìgbà tí iṣẹ́ bọ́ lọ́wọ́ wọn ni wọ́n di 30 glory tó wà ní ayé wọn ni wọ́n dá company sílẹ̀. Àwọn kan ń gbà tí ẹbí padà tí gbóhùn kan dàrú táyà ń lọ nínú ìnira ni ọlọ́run sọ di ìrọ̀rùn fún wọn. Àwọn kan wà tó yẹ pé gbà tí ọkọ lé wọn jáde ni wọ́n tó rí ìran ayé wọn gangan lò tí wọ́n padà dọ́lọ́lá tó lọ́rọ̀ ọkọ tó ṣíwájú tẹ́lẹ̀ ọkọ náà fi gbẹ̀yìn ayé wọn. Ṣé ó ní gbogbo tó jẹ́ ìbànújẹ́ lónìí kò sọ fún ẹ pé kò sí ọ̀la fún ẹ kò tí ì parí fún ẹ o lè ṣẹ́ rọ́dọ̀ ènìyàn dénì kò sọ pé oníṣẹ́ ọ̀gá lọ́la. Ṣé o rọ́gà tó ń wò yẹn ọ̀gá yẹn ti débi tó máa dé ìwọ ló yẹ kó mọ̀ kó ṣìnà ọjọ́ tó ṣì ní nǹkan tó pọ̀ níwájú ọ̀gá yẹn ti parí ìran tiẹ̀ ìwọ gangan ló yẹ kẹrù bà kẹrù èèyàn bẹ̀ torí èèyàn mọ̀ ọ̀la ẹ ọ̀la ẹ̀ dẹ̀dẹ̀ jẹ̀ nílọ ìwọ ló rọra rẹ pin o àsáré àwọn tí wọn nílé lánàá tó nílé lénìí àná àwọn tí wọn nílé iṣẹ́ kankan wọn ti nílé iṣẹ́ oríṣiríṣi lẹ́yìn tọ́tún nílé epo lánàá àtọ̀rọ̀ jẹ ni wọn ní ilé má dárúkọ yàn lórí ètò yìí ni ṣùgbọ́n fi rẹ̀ lọ́kàn balẹ̀ ibi tó ń lọ ibi dáradára ni ẹ wo bọ́lọ́run ṣe mú jọ nínú ìwé genesis oríkejìlá yẹn ọlọ́run mú abrahamu jáde nílé bàbá rẹ̀ ìmú ẹsẹ̀ orílẹ̀-èdè ẹsẹ̀kẹsẹ̀ kọ́ dé abrahamu orílẹ̀-èdè o ìyá ló bá dé ṣùgbọ́n lẹ́yìn ìyá rẹ̀ ó ní ó tún ní abrahamu ní ó tún ní ìyẹn ni ìwé genesis oríkejìlá ẹsẹ̀ kẹwàá.
3: Ìyàn kan sì mú ní ilẹ̀ náà.
1: Ìyàn kan mú ní ilẹ̀ náà.
3: Abrahamu sì gòkè lọ sí
1: Egypt. Abrahamu lọ sí Egypt náà ti gbàyàwó ẹ̀.
3: Láti ṣe àtìkù níbẹ̀.
1: Ṣùgbọ́n pàtó dé ẹsẹ̀ 19.
3: ese ti wo fi wi pe arabi
1: falawo wa so kilo to puro pa buru eniyawo e tele in ba ti lo gori olorun ba ti binu si mi o believe pe won ma pa ohun ni sugbon ba oba egypt fun ni ebun o da ya re pada fun iye ni pe ko so un teni o gba lowo e si olorun re da pada se po ni se aye ni se aye ni se alafia ni se bukun ni abi se re ni ogun gbe lo tabi ti eniyan gba lo eni niyan o ola re o da ju be lo emi sure fun e gbogbo un ti soro gba lowo e pelu erin la ma da pada fun
3: amen emi ba ti fe ni aya si mi nje nisisin wo aya re mu ki o si ba ti re lo
1: Abraham ti o fi yawo e se ojo yen ki se yawo ni kan da pada fa to nje ateru ati malu ati agun
2: yes
3: Pharaoh si pa se fun awon arakunrin re nitori Abraham
1: eni to ba dodo yawo Abraham pa ni yes
3: won si si jade lo ati aya re
1: ati aya re
3: ati gbogbo ti o ni
1: ati gbogbo nkan to ni ko si tan gba ninu e won tun fi le fun ni gbo mi dada lo fere lokan bale ta ba wo Genesis ori keta la yen lati ese keji keta ikerin e wa ri pe bible so pe Abraham la gidi gidi.
2: Abraham becomes so rich.
1: No, we are 28 number 13.
4: Eni to
1: ku e se re mole. Ki o se rere. Eni to ba je wo re, to si ko sile yo ra nu gba. Iyen ni pe n to le je ki eyan so nkan nu ko ma ri gba.
2: God may want to lose something without restoring.
1: O wa kokoni e se.
2: The first thing is sin.
1: Aigboran.
2: It's obedience.
1: Ati afofa.
2: And it self-made self-cause problem.
1: Bi be so pe wo e je lo ni dari je amomo danu ni dari je. Iwo fure ma sha fofa.
2: Do not cause any problem.
1: Don't be je ma se po.
2: What God is going to do.
1: E tori e lo jale ofole onile ose won. Olorun o mo si o.
2: God does not anything about that.
1: Olorun ni plan to po.
2: God has a great plan.
1: Iwo ni ko para sodo Olorun. Ma si. Ma pe obe leto ni o nto lowo ni. Ori line la wa.
2: We are on the line.
1: Sora an to ko da lohun yen.
2: O
1: gbo Yoruba ni.
2: You don't hear your Yoruba.
1: Ape ko to jeun.
2: The one that
1: ko ni je ba je ohun ti Job ni tele lo nigba ti idanwo de ohun to si manage ju ba yen lo
2: fi re
1: lokan bale ohun ti o to o ma to o ma seku
0: amen
1: eni to bu ese re mo ni ko ni ko ki se re iyen ni wa to fa post 710
3: o ti yo kuro ninu ipoju re gbogbo
1: olorun yo won ko ninu ipoju won gbogbo
3: o si fun ni oju rere ati oko lo ti sa
1: wa yo jade Joseph ayo jade ninu gbogbo ikanju to ni o si fun loju eni waju farao farao fun lomo re obirin keke keji to ni be ni ati ile ati ona loko fun nitori pe olorun yonu si Joseph o fun ni gbogbo ohun to ni keyan to fun omo e keyan to fun alejo ni omo eyan obirin pe ma fi omo mi agbara to po ni o de fi se gbakeji re elaisa omo nilu
2: when
1: he become Nigeria lo je deputy president tabi ko lo je governor lawon ilu alawo funfun ni ohun to le ni ke on ko lewon ko de so di nkan ko sele mo ko sele re sugbon sele sele laye ti e na eh ko le ko si ma sele eh yen ni Genesis ori keta lati mo so le kese keji lo pe Abraham la ninu eran si
4: ni fadaka
1: fadaka
4: ati ni wura
1: Abraham ojo yen tarupin
2: that is a brand that will be written
1: tarupin
2: that will be written up
1: maro re pin so be nikan na kuku maro re pin olorun lo mu mi bo eniyan so pe mo pe olorun lo mu pe ilu lori aje pe go we 24 number 16
2: proverb
3: 24 nitori pe
1: oloto ma
3: su ni gba meje
1: o de ma dide ni gba meje sumeyan buruko ri be nu bino ma e je gbadun e omo olorun oluwa mo be dide e gbe mi dide Iwo ko se se inu mi.
0: Iwo ko se se inu.
1: Iwo inira inu mi. Iwo emi o fo ninu mi.
3: Iwo inira inu mi. Iwo ko se se inu mi. Iwo inira inu mi. Ejade.
1: Bẹ́ẹ̀ni Olúwa ṣí ilẹ̀kùn tuntun tí o ti ṣí. Ẹ la ọ̀nà tí o ti là ní.
0: WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ
1: ẹ̀rọ ìkejì Only 080
5: 080
1: 50
5: 50
1: 27
5: 27
1: 56
5: 56
1: 21
5: 21
1: Ero Iketa
5: Ero Iketa
1: 070 070
5: 69
1: 69
5: 94
1: 94
5: 99
1: 99
5: 92
1: 92 Pemi ki n gbadura fun ona re ade laile kun ashi Ohun ni Echo Bank 38
5: 38
1: 12
5: 12
1: 15
5: 15
1: 68
5: 68
1: 43
5: 43
1: 38
5: 38
1: 12
5: 12
1: 15
5: 15
1: 68
5: 68
1: 43
5: 43
1: banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish Ohun ni 411
5: 411
1: 01
5: 01
1: 89
5: 89
1: 25
5: 25
1: 2 411
5: 411
1: 01
5: 01
1: 89
5: 89
1: 25
5: 25
1: 2
5: 2
1: ni aro yi a wa ni atan bere ni waju goro ogba usa yen ni nibe ni church nla iwa o iki mole cathedral 2 ni o a wa nbe ni aro yi leni leni to ba iparo lo gbo mi la aro igogan wa nbe sugbon ni ola a wa ni olujo wa ni command number 7 iki mole street ni kola godu ni kola road to lo si ota to lo si paja yen ni road yen wa leyin fence command number 7 ojo anu ni yen eni ojo isegun ogun wa ni bori e
5: amen
1: ona rede ma la
5: amen jesus
1: wa raje jeun
5: amen jesus
1: ose yi ma tu e la
5: amen jesus
1: awon isoro to le ewo na se oni ri mo
5: amen
1: mo reti e ni eni ni atan bere gbogbo en te wa lagbegbe gbogbo state ati eyin te wa ni joko oju ore gbogbo eyin te wa lemode gbogbo eyin te wa ni tin se sokoto ro eyin te wa ni dedo eyin ti e wa ni obere eyin ti e wa ni buku asore gbogbo eyin ti e wa ni tin se iju love ati iju eyin te wa lo ba sojo di be eyin te wa loju ore mo reti gbogbo yi
2: deri
1: sokoto ro oke ore odugbe gbogbo ẹyin tẹ wà lóní gbòǹgbò ẹyin tẹ wà ní oníbùkù àgbàrá badagri ẹyin tẹ wà ní kẹtù adìyọ ìwé alápòtí àti bẹbẹ lọmọ retí yìí ẹyin tẹ wà lálàgbà àti ìgbẹsà yóò dára fún yín
5: ẹ
1: mọ ṣe ẹni ṣaláì ní ó ṣe pàtàkì ní àárọ yìí ní àtàn a máa fún yín ní ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan ní ọ̀fẹ́ gbogbo ẹni tó bá mọ̀ mo fẹ́ rí bẹ́ ẹyin tẹ ti gbà oró mọ ní ìkọ ọta road yẹn tó lọ sí ìpájà tó lọ sí ọta yóò dára fún yín o májẹ má dẹ ṣe
0: ilé ayé tí kò ní wòlé ilé ayé aṣọ nìwọ náà ní láti dáwò ilé ẹmọ gbígbára báyìí la fẹ padà bọ ẹja àdókè lọ.
1: kò sóhun tó lọ lọ́wọ́ ẹ̀ a máa bẹ ọlọ́run ni wọ́n kó lè dábìlì ló gbà padà o ìwọ náà máa gba tiẹ̀ náà pàṣẹ ọkùnrin adẹ̀ balẹ̀ gbogbo ẹni tẹ́ wá ràn pàdé lọ́wọ́ kò ní tán lọ́wọ́ yìí ẹ ti gbọ́ ẹ̀rí àwọn ènìyàn ẹni tiẹ̀ náà dẹ̀ máa dé ẹ sọ pọ́ọ̀tù àwọn tẹ́pẹ́ àkán nọmba yẹn fún yín àti echo bank àti fidelity bank kò sí ìtẹ́fowó sí bẹ́ẹ̀ tí ò débi tá a fẹ́ sanwó sí ẹ ní ṣe lásán o ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09126 28 82 82 16 16 ẹ pẹ níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
0: voice or text WhatsApp ẹ lè fohùn ránṣẹ́ fọ́nrán tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ
1: ẹ̀rọ kejì òun ni 080 080 50 50 27 27 56 56 21 21 ẹ̀rọ ìkẹta 070 070 69 69 94 94 99 92 92 pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ adẹ̀ láìlẹ̀ kan ashí òun ni echo bank 38 38 12 12 15
5: 15
1: 68
5: 68
1: 43
5: 43
1: 38
5: 38
1: 12
5: 12
1: 15
5: 15
1: 68
5: 68
1: 43
5: 43
1: banki keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish Ohun ni 411
5: 411
1: 01
5: 01
1: 89
5: 89
1: 25
5: 25 2
1: 411
5: 411
1: 01
5: 01
1: 89
5: 89
1: 25
5: 25
1: 2
5: 2
1: Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Job 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo mi yẹn mo fi ní ìdí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀.
6: Gbogbo àjàgà ogun ló máa já, Ọlọ́run gbọ́gbà possibility, máa ṣe yánu.
7: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 67, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bí àwọn ìpàdé àdúrà àti ìsìn ọjọ́ Sunday ṣe lọ rèé o. Gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nípàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dago kan ọ̀sán. Ọjọ́ Friday kejì lóṣooṣù nìṣó òru máa ń wáyé láago mẹ́wàá alẹ́. Ẹ̀sìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán. Ẹ̀wẹ̀ ní CCC Okiki Imale Ayo Cathedral 2 ní Korodu, Tokale 65, Fasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Okeota ọ̀nà Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Gbogbo ọjọ́ Thursday nípàdé Hour of Possibility láago mẹ́sàn-án òwúrọ̀ dago kan ọ̀sán. Friday tó kẹ́yìn oṣù nìṣó òru láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán. Lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o. Farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí. Ọ̀rọ̀ rẹ̀ a ṣe é ṣe. Prophet MS Fábíyí JP Lolúwa ń lò.
8: Fọ́nrán lọ wú àdúrà 091-262-88216 tàbí 0805027-5621. Ẹ̀kọ́ ló pe 0706994-99.

0: tuntun. Sọ pé ayé mi gbọ́ ọ̀rọ̀ Olúwa. Wọnú ògo tuntun. There are people that are facing unusual dryness. Mazatagadabara. Some people are frustrated. They are the junction of confusion. Ètò yìí ẹ̀yin lẹ́ni báyìí. Má sun ẹkún mọ́. O ni wọ́n wí. Má sun ẹkún mọ́. O lẹ́yìn Lẹ́kọ̀ọ́. O láǹdì sẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí. Ìṣẹ́yà, mo náwó sí ọ. Obìnrin ìdá. Sàmí méje. Agbára sọ ní dikoro fún ọ. Kó gbiná lára. Ami, ami, ami, ami. Ayayaya, agadaza. Ẹgbọ́ tó ní kí n sọ. Ogun promise and faith. Tó ti di ẹ̀jẹ̀ rẹ̀. Ó ṣẹ̀wọ̀lẹ̀. Jẹ́nsẹ́rẹ́ pèdè lè jáde. Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tó lọ ń bá mi gbé dìde lọ́wọ́. Ẹnì kankan nù yín. Kò ní kú lójijì. Ẹnì kú lójijì. Ẹnì kú lójijì.
1: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adébárẹ́. Láti ìlú Ṣùpà. So testimony mi lọ báyìí. Nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé. Fourth time, second time, third time. Fó ṣe ní first time kò gbá. Mo wá débi báyìí, mo wá rí dádì. Dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀. Mo bá mi praise picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbéwèé yẹn lé lọ́wọ́ ni. Ẹ bá mi yin Olúwa lógo.
2: Thank you, Jesus.
1: Ẹ̀rí mi ni pé ní ìlú Ṣùgbà yìí nígbà tí mo dé njọ́ tí mo bá ìpè bàbá pàdé mo ní bàbá mo ní ìpè yìí ó tọ́ṣì mi mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá nígbà tí mo dé ìlú Àbújá wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní church níbí báyìí ní area wà wọ́n sà sọ bẹ́ẹ̀ wọ́n sà mú mi wá gbà tí mo wá dé bíbáyìí mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́ ilé ibi tí wọ́n ti fi bú mi yìí mo fẹ́ kí ìwo Olúwa kí o jẹ́ wa gbára kó dojú tì wọ́n irú ilé náà tó tún tó jẹ́ tó tan sẹ́ ní ilé náà ìní kó o ṣe fún mi mo ní láì ṣe fún mi o èmi àti pé bàbá yìí alájọṣepọ̀ mo ní ìjà wà mo là máa lájọṣepọ̀ ni láti ìgbà yẹn báyìí mo jọ ìṣẹ́ tí mo fẹ́ ṣe inú ọ́ṣọ́ọ̀tì ni mo ń ṣe everything mo ní ṣe iléeṣẹ́ Ọlọ́run àdá fún mi ní Ṣùgbà by the grace of God Ọlọ́run dẹ́rẹ̀ ayé tó ta sùn lé yẹ Ọlọ́run dẹ́rẹ̀ dá fún mi ní last month praise the Lord.
2: Ẹ wá ná ṣe ẹgbà lé ni abẹ́ ra lé.
1: Mo ra lé ní njọ́ tí máa ra lé ₦400 ló wà lọ́wọ́ mi ₦200 méjì njọ́ kejì tá a ṣe ìsìn tán
2: sìmẹ́ntì
1: bẹ́ẹ̀ni èmi àti ìyá mi nínú Olúwa mo wá jókòó níwájú tẹ mo ní jẹ́ ń lọ kí mọ̀mí olówó mo bá débẹ̀ àbá ń sọ̀rọ̀ báni àmọ́mí olówó ní Ṣùgbà iṣẹ́ ẹ fi sílá mi sínú àdúrà mo fẹ́ kọ́ Ọlọ́run ra Ọlọ́run bá mi bàbá ọtọ́rítì mo fẹ́ kó ra lé fún mi ní Ṣùgbà ìyá mi ní wọ́n fi lé kan lọ àwọn
2: ọmọdéyà
1: bẹ́ẹ̀ ni ìyá ìyá olówó mo ní wọ́n fi lé wọ́n ní
2: ìyá fẹ́
1: wọ́n ní kí n já lọ ìyá olówó ní ṣé mo ní anointing oil lọ́wọ́ mo ní lọ́wọ́ ó ní yẹ pé orí òkè ògo nǹkan mo ló wà lọ́wọ́ mi ó lómi authority nǹkan mo ló wà ń bẹ́ ó ní kí n gbé pàdé òní ibẹ̀ lọ́la abágbé pàdé pàtà débẹ̀ àti ń price ilé yẹ ẹni yẹ jókòó ta mọ̀mí olówó ní wo a fẹ́ lọ sọ ọ̀rọ̀ family matter bá a ṣe débẹ̀ gbogbo kìnìyẹ̀ mú kó síta mọ̀mí olówó okò ògbẹ̀ sí iwájú fún àná tiẹ̀ ó ní kílẹ̀ ìwọ wù ẹni wọ̀dì mọ́ àwa ni ká ara lè ilé ìkọ́mọ́ wù ẹni wọ̀dì mọ́ àwa ni ká ara lè.
2: Wàá rí ìyanu ní wíìkì.